0: Ruba. Adura won ile awon eyan gba atawon igbese. Tu won dey need testimony ogoro eri farabale to ba tin gbo eri yen ma grapple to ba se ti e ma grapple ko de ma tap on me tori pe iwo le ri kan
1: oruko mi Margaret Adeola mo wa lati Brands oko afo baba se bi oba ninu osu kejo mo ri ifagba mo wa mo sa ore 8000 6000 yani asa suba 8000 ni mo san suba awon omo mi lati mi si rere won fun mi ni 900000 awon omo mi na to tun jo mo ti mo bi gan won tun ra nkan orisirisi won tun ra fun mi
2: Àwọn àti lẹ́rí ayọ̀ mo ti lẹ́rí o. Ṣé mo dúpẹ́ o bàbá mi sí bí ọba o ní ọmọ ìjọ orí afẹ́fẹ́ ni o. Orúkọ mi ni Yetunde láti Delta State. Mo ti ń sọ̀rọ̀ o. Mo dúpẹ́ mo lẹ́rí o. Ní ọjọ́ wẹ́nẹ́ Thursday. Mo gbàdúrà alẹ́ tá mo ń gbà ní 8 o'clock tán. Omi tí a gbàdúrà sí fún wa lọ́jọ́ sí tí a fi òkúta mẹ́sàn-án. Omi ta fukuta mẹ́sàn sí mo wá fi sanra mo sùn ìgbà tí mo sùn ó di ní òru mo lálà pé gbogbo àwa á lọ bì kan ìró pọ̀ níbibẹ̀ bíyàn ṣe wá pọ̀ ó máa ní mímà kan ní wọn á rọbí ó fẹ́ bímọ gbogbo wá sàn ṣe kíni rẹ̀ pé ká ẹ̀pù rẹ̀ bí ọmọ ṣe ń mú èmi náà nù mọ́dẹ̀ ti dàgbà mí àkọ́bí mi gan ti lé ní 20-something years ṣe gbé omi ṣe ń dà lára mi ni mo bá sun kó pa láì sí pé mo lóyún ṣé mo sún mọ́kùnrin ni débi tí ń tẹ̀ lóyún débi tí ọmọ mọ̀ mi mi nígbà tó yá ẹ̀jẹ̀ náà bá tẹ̀lé bẹ́jẹ̀ ṣe tẹ̀lé mo bá tọgbọ́n yìí fẹ́ káwọn èèyàn mọ́ mo bá rọ́gbọ́n jòkó mo wá ya ìdí sílẹ̀ ẹlẹ́ tí mo sì mọ oró sọ balẹ̀ ṣé mo wá ya ìdí pé káwọn èèyàn náà fi mọ nǹkan tí ń ṣe mí ìgbà tí fọwọ́ kojú ara mi mo bá rí bí orí ọmọ ni mo dáran bí mo ṣe bí kinní yẹn nìyẹn ó wá jẹ́ ní àtúbí orí débi ìdodo ìyẹn kọ́kọ́ jáde ìkejì jáde láti ibi ìdodo débi ẹsẹ̀ ìwọ náà jáde ìgbà tó délẹ̀ lẹ́bùn ṣe dédì sí gidi mi wọ́n bá ń sunkún pé ha irú kí ni mo rí bí ṣe ń gbàdúrà tó ọlọ́run ṣe bí ọba kí ló dé ta ni mo ṣe kí ni mo bí yìí kálukú bá ń sọ fún mi pé ha ọ̀dẹ̀ dúpẹ́ arábìnrin ò sì dúpẹ́ nǹkan tí ń bẹ nínú ara rẹ tí wọ́n gbìn sí ọ lára ìyẹn ló jáde rò kó mọ dúpẹ́ ni ìyẹn bá ṣe olúwaṣọ títí tí mo fi já sáyé ìdí ọpẹ́ mi rèé omi òkúta mẹ́sàn-án yẹn mo ṣiṣẹ́ fún mi mo dúpẹ́ mo mọ lórí bàbá sí bí ọba o ẹ̀mí ṣiṣẹ́ sí o ẹ̀mí àtúrà ẹ̀mí ṣàdúrà gbà o.
3: Ẹ̀lú ẹ káàárọ̀ bàbá o ẹ káàárọ̀ èmi náà ti lẹ́rìí o mo ti lẹ́rìí èmi ni Mrs. Adogunde ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ mo ti lẹ́rìí ẹ̀rí mi pọ̀ àmọ́ mẹ́ta ni mà á sanwó ó yẹ kí n ti sọ ti pẹ́ àmọ́ nígbà tí mi ò mọ bá ṣe ń ṣe WhatsApp. Ìsìn bí mo ṣe rán mi tó máa bá mi ṣe òun mo rò pé ẹ̀rí mi yìí ẹ jẹ́ kí n sọ ẹ̀rí mẹ́ta ni mo ní ojú mẹ́ta la àmọ́ mẹ́ta ni màá sọ ẹ̀rí àkọ́kọ́ ẹni ká sọ ọ̀rọ̀ májẹ̀mú mo bá sọ ọ̀rọ̀ májẹ̀mú bí àbúrò mi ṣe pọ̀ mọ́ nìyẹn pé àǹtí mi ṣe bẹ́ẹ̀ tí a sọ pé ẹ fẹ́ ṣọ́ọ̀bù tí bá ti rí ṣọ́ọ̀bù ẹ máa tàǹkọ́ mì ló bá di mo bá ṣàṣọ fún pé ẹ̀bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni mo sọ bó dẹ̀ ṣe dijọ́ kejì nìyẹn mo bá rí àwọn bíríkìlà mo bá wá mo bá ní ṣé mo ní ẹ̀gbọ́n èèyàn báàbá mo ní bẹ́ẹ̀ mo ní wọ́n ní káwọn wá bá mi ṣe ṣọ́ọ̀bù mo pass ní ibi ni mo fẹ́ ṣọ́ọ̀bù yẹn sí mo kọ̀ lọ́wọ́ ibi tí mo fẹ́ sí fún un mo bá bẹ̀rẹ̀ iṣẹ́ kódà wọ́n bẹ̀rẹ̀ láti ilẹ̀ wọ́n kọ́ gbogbo ẹ̀ wọ́n pín wọ́n pẹ̀ǹtì wọ́n fi géètì sí géètì wọ́n fi géètì sí in fact gbogbo ẹ ṣe mú gidi mi ì mọ kọ́bọ̀ sí wọ́n rí ìfẹ́ ìyanu náà nìyí o lórí ọrẹ májẹ̀mú tí mo sún gbogbo olúwa ga lórí ọ̀rọ̀ èyí jẹ́ ẹ̀rí mi àkọ́kọ́ ẹ̀rí kejì rẹ̀ ó ní àìsàn kan tí ó ti wà lára mi fún odidi ọdún márùn-ún àìsàn mi tí wọ́n jókòó ìjà máa ń gún mi bí pé wọ́n fi pín in sí àwọn ọ̀gbìn mi tí wọ́n wà ní mọ́tò báyìí màmá yẹ̀dí náà mo jókòó pẹ́ lálàáfíà torí díẹ̀ máa gún mi lépa abẹ́rẹ́ àbíṣọ sí i ó wá nígbà kan ẹni ká ta wòlíì wa lọ́rẹ ká sẹ́ndì 500 sínú àkáǹtì wòlíì wa mo sẹ́ndì 500 naira sínú àkáǹtì mi mo ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́ tí mo rí ni pé ìjọ kan mo ti gbálẹ̀ mo ti ṣe gbogbo ẹ̀ lẹ́yìn tí mo sẹ́ndì 500 yẹn mo ti gbálẹ̀ mo ṣe gbogbo ẹ̀ mo bá dẹ̀ jókòó lórí

0: ọ̀rẹ́ májẹ̀mú kó máa san owó 1000 ẹni tó bá tẹ̀ fẹ́ ṣe dáadáa kó san oníbejì kó mú 1000
1: kó mú 1000 kó jẹ́ 2000
0: àpò mi mo rí pé 2050 náírà kù lọ́wọ́ mi mo wá mú 1000 síbí mo mú 1000 síbí.
1: ẹ sọ mbejì.
0: o ṣe ń bòjì o dẹ̀ bá tèmi lọ. tó mi kò mo ṣe délé mi ò wá lọ́bi kankan ọmọ mi kan wá látẹ̀kọ́ bó ṣe dé nìyẹn ó ní dádì ó ní wó ti pẹ́ tí mo ti fún yín ní nǹkan ó ní ọkàn tẹ̀sí owó sàkáǹtì mi. so ọ̀rẹ́
1: ọ tẹ̀ ṣòwò sí
0: yín. ìdá mẹ́wàá owó ẹ̀ ni mo mú síbi. tó ń gbà tó wá yá ní wednesday tó kọjá mo wá lọ sí wema. so wọ́n ń sọ̀rọ̀ nípa ọpọlọ tàbí agbárí. so mo wá bèrè àti ìtẹ̀síwájú. prime ministry ni mo wà two star ni mo ní láti bí 3 years tí mo ń rù kiri. àwọn ọ́fíṣà wa àwọn tó ń junior mi wọ́n tún ń lọ. so ìjọ tí mo wá wá síbẹ̀ tẹ fọwọ́ tó fọ orí tó wà ní kan fomi fọ orí tó wà ní ká ṣe gbogbo ẹ̀. ọ̀gá wa kan wá abuja láti abuja ó kàn wà sí premier hotel níbí ni ló wá ní kí gbogbo wa pàdé òun bẹ̀ mo dẹ̀ débẹ̀ báyìí. so mo ṣe débẹ̀ báyìí ó kàn pè mí síta ní láàrin gbogbo yẹn ó yẹn I will give you your commander now ó dẹ̀ fún mi ní 3 star.
2: ó fún yín 3 star ànáwó ẹ̀ mo rí rìn bàbá yẹn bí rìn commander bí wọ́n ṣe rìn gan mo ti rí lára èmi pàṣẹ lẹ́tà promotion tó ti ń retí ní ọjọ́ pípẹ́ tàbí tí ọkọ ẹ ti ń retí lọ́jọ́ pípẹ́ tàbí tí ọmọ ẹ ti ń retí lọ́jọ́ pípẹ́ jẹ́ ń gbóhùn rẹ lọ́wọ́ kì mo ní kí tiẹ̀ náà jáde lọ́sẹ̀ ọ̀sẹ̀ ikọ́ pè yín bàbá ẹ tún lóye mi wọ́n á tún fún yín promotion mi láti inú ògo wọnú ògo ni láti inú ọlá wọnú ọlá ó ti dára fún yín sá. In Jesus' name.
3: Ó tó di pé máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi láàárọ̀ yìí kí n tó gbàdúrà fún àwọn ènìyàn. ẹ̀yin ọmọ ọlọ́run ọjọ́ sunday ti ń súnmọ́ ìsìn méjìlá ní ọjọ́ sunday ìsìn alákọ̀ọ́kọ́ gbogbo àwọn ọmọ ọlọ́run pátápátá láti ọmọ ọdún 13 sí 30 ọdún sí 13-30 ìsìn wọn bẹ̀rẹ̀ ní aago 7 ìgbà tí ó bá fi di 9 yóò ti máa dọ́gbọ́n wálé ìsìn ẹlẹ́ẹ̀kejì wọn bẹ̀rẹ̀ ní aago 9 ìyẹn fún gbogbo àwọn àgbàlagbà adults láti 31 lọ sókè àwọn náà bẹ̀rẹ̀ ní aago 9 ìgbà tí ó bá fi di bíi 11:30 tí wọn náà mọ wálé ìsìn yẹn ìṣe wòlíì hàn ni and mo fẹ́ fi kún báyìí wípé intansembi ni gbogbo sunday church náà ó ṣe gbogbo tí n bá ní ọmọ ṣe nínú program ni ọmọ ṣe torí mo fẹ́ gbàdúrà fún yín ni mọ̀mọ́ òní yà mí lẹ́nu in tó fọkàn sí ní rere ó bẹ̀rẹ̀ sí jáde fún ọ.
4: orúkọ mi ni ọpẹyẹmí ìyanu olúwa mo wá láti ìwò road ọ̀rẹ́ mi ló invite mi sí 7-7 May ọ̀rẹ́ àdúgbò ẹ̀ náà ló sún invite tiẹ̀ náà ó ní tí mo bá ti débẹ̀ pé kí n yípo ibẹ̀ yẹn kí n béèrè tí mo fẹ́ kí n máa mú omi yẹn then òróró yẹn náà kí n máa mú mo yípo mo ní olúwa mo fẹ́ kó bá mi mú fibroid mi kúrò láì mú ìnira kankan lọ́wọ́ kó sì fún mi ní egungun nínú egungun mi lọ́jọ́ Friday táwa ní ṣòru mo ní menstrual pain mo ní láti pèpè kó jọ pé oògùn wo ni mo lè lò pé mi ṣerú menstrual pain yìí láyé mi ó ní láti ṣoògùn yẹn fún mi mo ní kọ́ ọmọ bá mi rà wá mo lò ó ní ṣé máa wá sí fíjì mo ní máa wà kò sí bí mo ṣe lè jẹ́ pé máa wọ́ débẹ̀ lọ́jọ́ yẹn mo débẹ̀ lọ́jọ́.

0: osan meta wa mo mo san yen wa osan akoko ti mo mu won ni ka bere pe ogun si npa mi ti mo mu mara mo ni lati gba
1: ta ni n soro njohun
0: eyin le san
1: eyin so bo le se mo ebe le re nti be
0: mi ri o
1: voice le n gbo ohun to npa mi die die nti npa mi lara temi mu mara ki olohun ko mo mo
0: ko mu kuro lojo yen mo dele igba si mo dele mo gba program mo se gba program teni to ba di 7 ka bere nta fe mo gbe alarm fo mi si 7 olukosun bere nti mo fe igba si mo sun bi mo se ji mo ri pe eje ti wa ni gbogbo ara mi pad si mo lo pad yen ti soap gan fe je mo ni lati fe dide lo change mo de bi wardrobe mo mu pants mo mu pad mo de bedroom bai mo bo gbogbo e sile mo yo pad yen ti soap gan fe je bi mo se bere si yo pad yen bai kini yen kan jabo ni mo pari mo olorun
1: no we e wo bo na bi taju ati gba wa kigbe ohun to npa mi lara ti mo mu mara bayi loluwa wi jabo le lara mi jabo laye mi e da won 1000 so de do be yes nice no we mbi to wa yen kan na si waju ireti aye re ni lo ti o fi moke laaro kutukutu oni yi gbogbo eyin te ba fe yanu mo kan si ami oya gba oya gba oya gba oya gba loruko jesu oya gba oya gba oya gba e gba in the name of Jesus Christ. Next engineer.
2: Praise the Lord.
1: Hallelujah.
2: Oruko mi ni Adebayo Adenike.
1: E gbe si won lenu dada mi ogbo.
2: Oruko mi ni Adebayo Adenike Irewa mi ri lati Ijebode.
1: Ijebu.
2: O dupe lowo Olorun ni last year. Nigba ta wa fun program igogon ibe yen ni mo joko si. Oko mi ni problem. Court case. Ni last year mo bere si ni ke ni eyin yen. So gba ti baba mi ni pe ka do bale mo bere si ni do bale pe Olorun mu fe ko fawe iya.
1: Ko fawe ejo ya.
2: Gba to ma pe 15 days gerege. Won fa iwe yen ya. Won cancel e. Won ni pe ko si ejo mo.
1: Case is missed.
2: So nigba ti
1: mo mi mo boya won kan be mi to si lejo waju. Tabe ni kan bo drag ile ibi ni mo ti pase kan si ami bo ba si iba si so mo re mo da olare yes
2: so ni gbogbo last year yen de lele yi 2020 mo ti pa ni mo ti n tele pe baba mi bo mi o fi ara si mo ma n switch ni
1: e ma se sege sege
2: be ni sir so bi a se wa pada sile testimony yen sha mo se wa lo darapo ni pe mi ni wa ki n pada mo pe mo fe duro laarin 6 months mo wa ko awon kan ti mo fe ati awon kan ti mo bere ni ojo yen ngba to je on the 10 ni last year olorun la ile fun mi ni atoko mi beni sa beni sa mo dupe lowo olorun alaye fun ore to se ninu aye wa
1: eji wo
2: ati gaye mo de tin jaje yo ati aje seku yi tan mi yi pada because ogun arugba alakisa olorun ba mi fi bu mo ni ani to mo le jeun mi mo bo lorun te se nse gan so ko ba so lorun mi mo bo se nse ko ye mi mo dupe lorun olorun alaye
1: eyin wo le ko oro yin o diro run patapata ki se pe ko ra le fun okoko ile na to ba se pe igbin ki ke jija du ki sara ka ko to gungi pelu irorun ni gbin ma gungi enikan ninu eyin mejeji ko se ami lo kole wọ́n sì wọ̀ ọ̀yá ayé rẹ̀ dá sí. Àwọn tí ó ń gbọ́ mi á pàdé ní ìsìn lórí Facebook ní 6:30 ọ̀dẹ́kúnlé Epaphras lórí YouTube ọ̀dẹ́kúnlé Epaphras ní TikTok àti Facebook ní 6:30 láàárọ̀ yìí. À ń gbáradì fún Sunday ìsìn méjì ní Sunday ìkànnì aago méje àwọn 13 to 30 ọmọ ọdún 13 so gbogbo yìí is going to be fire for fire lọ́jọ́ Sunday. Minu mina shaparadas. Ewun ti sister iso.
3: Praise the Lord. Oruko mi ni Mrs. Esther Olufemi. Mo wa lati Ologun Ero. Ni last year si baba mi ni ka bere ohun kan si aba fe. Be yen ni mo joko si. So mo wa lie down gba ti mo si wo oja wa so oja mi o move mo. Mo wa so fọlọrun pe mo fe oja kun oja mi. Pe ko Olorun se lona ra lona iyanu fun mi. Ba to de di this year yi. Mi na de tin ta oja yin fun alara mi pa nla ni. Mo si fun won ni video.
1: Ki le nta?
3: Ala.
1: Eja.
3: Eja.
1: Ah.
4: se sọọbù yín rè.
3: Láìsí wọnẹ́ra mi ń bẹ̀.
4: Láìsí
3: wọnẹ́ra mi ń bẹ̀.
4: Nínú àdúgbò ọjà yìí.
3: Bẹ́ẹ̀ni sà.
4: Ànáwó ẹ̀ kí n pàṣẹ. Ẹni tí ó gbé ọ dìde láyé. Wọ́n ní òsì wọn náírà wọ́n ń bẹ̀. Nǹkan ṣẹlẹ̀ ń bí. Bí n bá gbọ́ tí àmì ẹ dún onítàn yọ sí ọ lójijì. Ẹ̀sán bí ìwọ bá lè dá mi lókoòwò. Gbogbo ìdá mẹ́wàá mi ní mọ̀ kó fún ọ. Ẹ gbé sí padà ẹnjiníà. Ta ló jókòó lọ́ọ̀kan tó ṣe báyìí.
3: Èmi ni sà.
4: Ẹ̀yin náà lẹ sọ wọ́n báyìí.
3: Bẹ́ẹ̀ni sà.
4: Ṣé ẹ ti wà ń tà?
3: Bàbá mi mo ń tà o. Ṣùgbọ́n. Pọ̀ wọ́n ní mo gba kọ́sọ́mọ̀ ọ̀hún ogún dìde ṣùgbọ́n ọlọ́run ìpè yìí ó wà pẹ̀lú mi.
4: Ó wà pẹ̀lú yìí.
3: Ó wà pẹ̀lú mi o.
4: Genesis 28 verse 20 and 21 gbèsè àdúrà kan mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run. Jacob sì jẹ́jẹ́ wípé bí ìwọ ọlọ́run bá lè wà pẹ̀lú mi náwó ẹ̀ tí wọn bá jẹ́ ọ sọ̀rọ̀ yóò dùn mí. Wà ké bàbá. Wà pẹ̀lú mi. Jésù Olúwa wa. Question kan ni if God build for us. So ẹ mọ mi kan ẹ jẹ wọn wẹ gẹ́gẹ́ wọn ṣe fà wà náà bí. Láti òní lọ ẹ gbọ́wọ́ lórí. Ìwọ lèmi bá wí ọmọ wojú anybody òkè lọ́wọ́ ìsàlẹ̀ ẹ̀yin dẹ́ ń wò mí lé. Ìgbà tí ó bá fi dìwòye àmọ́dún. Báyìí lolúwa wí. Kó tó di next year. Àtẹ̀yìn dẹ̀ ń gbọ́ mi lé mọ bẹ́ kẹ́ ẹ fi agbára ṣe àmì wá ti tóbi. In the name of Jesus. Ọ̀nà wọ́n sì wọ́n sì sáyì. Òní wálẹ̀ láìláì. Máa ràn bí oòrùn. Kí mo rí lọ yín.
3: Pásípọ̀tì ni sà.
4: Kí lẹ̀jẹ̀dẹ̀ tó ń jẹ́ lónìí.
3: Mo jẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ mú mi wọ bílíọ̀nsì. Mo fẹ́ máa tẹ ìjà yẹn ní àpò àpò ni.
4: Kì í ṣe ní.
3: Kì í ṣe lẹ́yẹ̀. Ẹyẹ yọ.
4: Ṣé ẹ wà máa kó lọ sí.
3: Màmá no màmá gbé tíra mò ń ta ọjà online náà mò ń send ẹ̀ sí US Canada náà mò ń send ẹ̀ síbẹ̀.
4: Pẹ̀lú ìpè ọlọ́run since time mo sọ tẹ́lẹ̀ ẹ mọ̀ wọ Canada ṣeré ni ẹ mọ̀ wọ US ṣeré ni ẹ lọ bilẹ̀ àṣẹ ti mọ bẹ́ẹ̀ ẹ tó ń dìnà ìyẹn àwọn tí wọ́n máa ń ní rọ́ọ̀dì. Gbogbo èèyàn dìde ńlẹ̀ gbé ọwọ́ lórí. Ọlọ́run mi ẹni tó pa mí ti bí ọmọdé tí ń bá mi lò bí àgbà. Jésù tí mo gbàgbọ́ tí mò ń sìn tó sì ń ṣe ìyanu nínú ayé àwọn ènìyàn mo dé sí ọ láàárọ̀ yìí. Láti ọ̀sẹ̀ yìí lọ kọ́ la ọ̀nà fún wọn náà kọ́ ọ̀rọ̀ wọn mú kí ìyípadà ńlá kó dé bá ọ ká sì gbé orí ẹ sókè àti tàwọn ọmọ rẹ. Ọmọ rẹ yóò rí onígbọ̀wọ́ in the name of Jesus. Gbogbo ẹ̀yin ọmọ náà mo wá fẹ́ kó o fi ọrẹ èmi náà rí olùrànlọ́wọ́. Bóbìnrin ṣe pàdé tiẹ̀ náà èmi náà pàdé onígbọ̀wọ́ èmi náà pàdé olùrànlọ́wọ́. Ọ̀rọ̀ ẹ̀yàn mo fẹ́ kó o fi ilẹ̀ láàárọ̀ ẹ̀yin tẹ́ ní ìdá mẹ́wàá náà ẹjọ́ rẹ̀. Account number church ni 1966 36 38 73. Ẹ tún pé 1966 36 38 73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Account number church ni bí ìyẹn ọba wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni ó gbé jáde. First Bank nìyẹn.
1: and fi kankan to ba ni tumo fi se a bi se program to la lagbaro lo eyin te ni ida mewa oya dashi and gbogbo eyin te fe lo si ilu jordan pelu woli odekunle abo fe ran mo mi e lo israel and jordan phone number to fi le ba mi soro lele phone number lele ma fi send the flyer 081 6 37 34 43 fa won to fe travel ni o 081 6 37 34 43 ewo eje ngbadua fun awon omo olodun ti won bi loni ati awon to mark wedding anniversary mo gbe owo soke loni irin ajo yin ki jesus nasareti ko ba mi ran yin lowo lato ni lo aye re ko bere si gbo happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan mo be share testimony temi na 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin e je mo lori Facebook you are blessed it is well with you
5: irawo kan yo mi lutiti irawo san tohun dagbalagba peju si afin gori oke o han ketekete ikani 32 fm doju o letente oba laarin awon okanni 32 fm 94.9 ikani aderin ko sonu oke tente premier mokola ilu ibadan lati sun didun didun fo won araye ibudo ayo atori sun idunun ni 32 fm iroyin asiko ti o leja makan nu ere idaraya lese kuku ati kaakiri agba yese bi se wa ni agbadunu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afe re je lowo are ni je tenu ko tete bo li ko ikan ni 32 fm do su pa ran kaye 94.9 lo ba won

yóò kí o kó aṣèyí rẹ̀ máa rẹ̀ lọ́jọ́ Thursday àti Friday 18 September nípa Sunday pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ bẹ́ẹ̀ sá máa dé máa yóò ju authority Lord in my room olùwàwò ojú ọgbẹ́ mi sọ̀lá kórí eré yóò ìwọ náà wà kí bí oníṣẹ́ ìyanu Jésù ó fẹ́ wọ ọgbẹ́ àdàbí sọ lára rẹ̀ ojú ọgbẹ́ nǹkan mi ni pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ máa gbẹ́ lójú ẹsẹ̀ ẹ̀mí àwọn wòlíì sí tó bẹ́ẹ̀ sọ ẹrù wíwọ káyé gbélé àwọn akọ̀rin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjọ ògo yá o láti kutukutu lọ́jọ́ Thursday 17 September

0: ẹ gbáradì ẹyọmọdé wọ̀nyí ṣé ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá.
1: Bẹ́ẹ̀ni Captain Amazing.
0: Nígbà náà kí la ní láti ṣe.
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Mi ò gbọ́ yín o.
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Bẹ́ẹ̀ni, ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazinators. Golden Penny Amazing Day cereal. Ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́ ọ̀la tí ó dára.
2: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Máàmí.
2: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Attention kids, are you ready to become amazing?
6: Yes, Captain Amazing!
5: So, what do we do?
6: We take our Amazing Day cereal!
5: Can't hear you!
6: We take our Amazing Day cereal!
5: That's right! Nurture your kids with a Golden Penny Amazing Day cereal, which contains protein, fiber, calcium, and vitamin A. I am Captain Amazing, and with Golden Penny Amazing Day cereal, amazing kids become amazing Amazinators. Golden Penny Amazing Day cereal. Nurture their amazing.

0: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣá ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
0: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
3: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
5: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ́g

come on. Bákanáà ni Rashid Àpàlàtà àwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, bí ṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rin pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí Gíọ́sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32

0: ẹjọ ń rẹbi yan gan ni ẹjọ bóyá nísìnyí báyà ó jẹ bí kíní àwọn kíní tẹtẹ sport àwọn jẹ lórí kíní yẹn sì bóyá mo ta tẹtẹ sport wọn wá jẹ òun yẹn wá pọ wọn wá fẹ fi díẹ sí ibi ilé ọlọrun ń bẹ pé kan fi kún ilé ọlọrun tó ṣeé ṣe.
1: Èyí dáadáa ni bàbá yìí ṣe ẹ rí nínú ìsìláàmù tá a sọ̀rọ̀ ẹ̀sìn mi o ìwọ ni kéèyàn máa ta tẹ́tẹ́ nínú ìsìláàmù tó lọ́n fi ránì nàbí yìí o ọ̀bàdé dọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ àwa náà sì mọ̀ wípé pa ilé ìlẹ́kùn fòròrò ẹ̀ra ilé ìlórí òní tẹ́tẹ́ tí ń gbé kalẹ̀ èèyàn 100 ìní sọ pé kó fi 100 naira ta èlò ni ọ̀jẹ̀ báwọn 1 million naira so wọ́n wá lẹ̀ ń bá jẹ wọ́n fún ní 50,000 naira. Ẹni tí ó sì di òpè méjì ẹnìkan náà ni ọ̀jẹ̀ ṣe lórí olókùnrin ọ̀tẹ̀ máa naira 50,000 so ẹ wá wọn rúwẹ́ tó sunkún ẹni orúkọ tí wá rẹ̀ gan èpè tó sunkún gan kó tó dọ́dún ẹ̀ tí ẹ gbé kí. Se ongori yori lo e wa ji amu lo baba wallahi won daru mo wa lo ni o gbogbo wa lele ide ko sinu ka jo ka be lohun ko sanu wa o se ro so fun na ri sabi ro pe inna allaha tayyibun oba yin to ni e ma sin oba to mani la yaqbalu la tayyiban ka gba kan lo we da kan o afi nkan to ba se kini o to ba mo iye no fa to je pe lori osaka ta so le yi a gbodo so topic ke topic wo gbogbo eni to ba wa foriji so do olohun oba ṣùgbọ́n gbà tí ń tọrọ àforíjì ní ìsìn owó àràmù ní ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ti wá gbà pé òun fẹ́ fowó ilẹ̀ òun sí àràmù mọ̀ kò sì lóó lọ àbò lóó lọ ibo ni ó kówó ń lọ ipò ńlá ló mú nínú ìlú ó wá ti kówòlújẹ ìgbà ló ṣẹ̀ṣẹ̀ wà gbọ́ àgbọ̀yé ìtọ́ lọ́hùn ó wá lóun fẹ́ dáwó ìpadà bó ni ó ṣe dá padà no ẹnìkan tí ẹni ọgbà ẹnìkan pada o wa pada fe ronu pada so to ni o do pada fun ni abi o ni o lo mo na abi o ba fi se sara ko tun ko mo eleyin ti e eleden ta ko lowo meji ninu isemi re owo ti debiba lo ko ra tuba kino se pelu ogboro afikun bi ibn lai taala
2: naam 0906 200 0949
3: Nah.
2: Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ini radio ini ada tapi apa?

0: wọ́n nàtán fún mi. Ṣùgbọ́n nígbà tó wá pẹ́ èmi náà kàn bínú mo kàn dà wọ́n nù ṣùgbọ́n mo wá ń lọ tójú àwọn ọmọ mi mo fáwọn ọmọ mi lóore ẹ̀. Lọ́ọ̀tún ló yìí wípé ọmọbìnrin yìí bàbá àti màmá yìí wọ́n ti fa ọmọbìnrin yìí fún ọkọ.
1: Ìyá ìyàwó yín ti fa ìyàwó yín fọkọ míì.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ok, ẹni sẹ́.
0: So ọmọ yẹn ó wá bímọ ní ọjọ́ ìjeje.
1: Ok.
0: Ìgbẹ́ ẹjọ́ mọ̀ pé oyún yẹn ọmọ tó bí kan bá ìpẹ́ lò.
1: Kí ló mọ́mọ́?
0: Ọmọ tó bí wà láàyè bọ́tẹ́ ni tó bí mọ́ gangan.
1: Ó ìyẹn ìyàwó yín gangan.
0: Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀.
1: Ìgbẹ́
0: ẹjọ́ mọ̀ pé ẹgbẹ́ ni mo wà ní ọjọ́ Sátọ̀dé tí màmá mi fi pèmí tí mo fi wálé. Mo jẹ wá gbébẹ̀ ní ọjọ́ Sánńdé yẹn mo bá wọn ní ọ̀fẹ́. Bàbá wọn àti ẹ̀sìn bẹ́ẹ̀ tí wọ́n yìí. Ẹ wo màá pè yín padà ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ là mí lóye torí mo fẹ́ ní pásánálì kẹ́ ẹ bá mi gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ẹ̀.
1: Now ẹ kú ọrọ̀ èèyàn ti ìyàwó yín ná. Ẹ kọ rè yẹn
0: wọn tán
1: filẹ ọlọba yóò dúró tì yín nǹkan kan ò ní bàjẹ́ ńbẹ. Nígbà tí ìyàwó yín ó lọ lílọ rẹ tó gbàwó pé tó ti lọ tó gbàwó sí gbàwó tó ti lọ.
0: Ọdún kẹta ni gbérébé.
1: Ọdún kẹta tó ti lọ.
0: Tí mo sì ní ẹlẹ́rìí.
1: Ok now látìgbà tó ti wá lọ àwọn òbí wọn tẹ ni wọn bá yín dá sí wọn gbégbèsè àbí kò yanjú.
0: Wọ́n gbégbé iṣẹ́ kankan ní bá débẹ̀ wọ́n kàn máa ń pé kí n fọ́ ọmọ lówó oúnjẹ kí n tọ́jú àwọn ọmọ ni. Kódà ọmọ àkọ́bí mi ó ti parí school start ní nǹkan bí ọdún méjì sẹ́yìn èkejì ó sì parí lọ́dún ìkẹta ló jẹ́ kékeré.
1: Sọ ọ̀dọ́ wọn náà mẹ́tẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí.
0: Báyìí bá a ṣe ń sọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ lọ́dọ̀ wọn.
1: Ok kí wá ní ìgbésẹ̀ tẹ́yìn wá rò bẹ́ẹ̀ fẹ́ gbé nínú ọ̀rọ̀ tẹ́ sọ.
0: Mo ṣe ní pension pé kí n bá jáde kúrò nílé opó rẹ̀ torí mi ò lẹ́yìn kankan báyìí mo kàn mọ̀ pé kí n jáde nílé opó rẹ̀ kí n ṣe ojúṣe gẹ́gẹ́ bí ìlànà Yorùbá kí n tó wá mọ kí n tó tọ àwọn èèyàn lọ kí n ní fún mi mọ̀.
1: Now kíkọ̀ tí kíkọ́ tí wọ́n kó kúrò lọ́dọ̀ yín tó fi lọ di pé wọ́n lọ bóyá lọ fẹ́ lòmíì àbí kan tọrọ oyún fi dé tọmọ míì fi dé. Àwọn náà mọ̀ ń tọ́rí ẹ̀yìn náà sì lẹ́mọ tó ṣẹlẹ̀ láàrin yín kó tó di pọn lọ. Àtìgbà tán sì ti lọ ṣẹ́yìn níyàwó mi. Ok ẹ̀yìn wò pé ń bọ̀ padà so wà tó fi wàálé ọkọ ẹ mọ̀ pé ó ti wàálé ọkọ kan.
0: Mo bàbá.
1: Gbogbo ìgbà tó fi lóyún ẹ mọ̀ pé ó lóyún.
0: Mi ò fojú kan.
1: Bó lẹ ṣe mọ̀ kó bímọ. Tẹ fi wálẹ̀ lọ níjeje.
0: Ní àárọ̀ la Sátọ̀dé ni mo sọ ọkọ ọmọ yẹn ni tó jẹ mọ̀ ojú pé ìgbà tí wọ́n sọ̀rọ̀ ní ọlọ́fọ̀ ní ọjọ́ Sánńdé tí mo dé.
1: Ìgbà tí ẹ débẹ̀ lẹ wá rọ mọ.
0: Mi ò tí ì rọ́mọ gan ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tí wọ́n ti gbọ́ ṣáájú tèmi yá bàbá pásítọ̀ yìí ní fẹ́ẹ́ gbà yé nǹkan ìyẹn fi ń sọ.
1: Wá ìmọ̀ràn tí.
0: Gbogbo ohun tí mo sọ ìpápá ló ní ẹlẹ́rìí.
1: Now ẹni tí ọ̀rọ̀ jọ dà yín pọ̀ ní ìsìn òun ti ó ti fi kó ti fi ṣàgbà wa kọ́lọ̀ ń jẹ́ kí àsìkò wa kó jìnnà síra wọn. Kò sẹ́ńtẹ́ fẹ́ mọ bá ṣe páńjà bá jọ ń fa nkankan pọ̀ mọ́ báyìí. Kẹ́ ẹ gbà fọ́lọ̀ kẹ́ gbà kamú ni kọ́lọ̀ ọba sì bá yín tọ́jú àwọn tọ́lọ̀ fi fún yín lọ́mọ kò jù bẹ́ẹ̀ lọ. Kò sẹ́ńtẹ́ fẹ́ ṣe mọ ẹ gbà kamú fọ́lọ̀ ni àwọn ọmọ tí ó jẹ́ ti yín kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ṣojúṣe wọn èyí tó bá ṣe pé yóò wà lọ́dọ̀ yín tẹ́ ẹ bá ti jọ sọ pẹ̀lú igun méjèèjì ẹ̀bùn ọ̀dọ̀ àwọn yòókù ẹ̀ sì máa tọ́jú wọn. Ó ti dẹrù yín o ti dẹrù yín ọlọ́ọ̀bá yóò bá yín gbé.
0: Bàbá. Bàbá.
1: Mo ń gbádùn yín.
0: Mo wá fẹ́ ẹ fún yín nọ́mbà tí mo fi lè pè yín tí mo fi lè trace yín wá kẹ́ ẹ lè ṣe ẹlẹ́yìí sí àwọn nǹkan wọ̀nyí.
1: Ọ̀dà màá pe nọ́mbà mi láìpẹ́ yìí kí n tó lọ kúrò lórí program màá pè é ẹ mú nọ́mbà kẹ́ pè mí ẹ sà.
0: ẹ
1: kú ọrọ ìyẹn o kọ ara fẹra kọ. Ọ̀rà mọ̀ ń bọ̀ jẹ́ kí a dojú ọjà ẹ kó kalẹ̀.
2: Aṣẹ́jú ní ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè.
3: It's where we find comfort in hearts that love. Love that's shared.
4: Shared meals like delicious jollof and chicken.
3: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew. Ofo oha, efo rivo, jollof rice, pepe soup, proper banga and starch. With fresh fish made with onga.
5: That's why we say, let's go home. There's food at home.
6: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor
7: cake. The taste of home.
8: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more.

gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀ àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́rìnpọ̀ ìṣòro 32fm 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságua ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni olúwa

0: ẹ̀kásán èyí ni àkójọpọ̀ ròyìn àgbáyé lédè yorùbá nìkànnì 32 FM 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè téńté premier mokola ibadan peter ọláṣùpọ̀ lóní ròyìn yín ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ròyìn tòní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti ní kí ọ̀gá àgbà àjọ àbọ̀rẹ́nilà bòlú civil defense nípínlẹ̀ niger lọ̀rọ̀ kúnlẹ̀ látàrí ìpapòdà àwọn afurasí awakùsà kan tọ́dágbére fáyé pérégbà ó ṣe nígbèkùn àjọ náà. apá bí o ló ti jẹ́ òdì mímọ̀ pé káwọn èèyàn mọ́ bẹ̀rù nípa ètò ààbò tó mẹ́ẹ̀ tàbí pé àwọn ilé ìfowópamọ́ òun náà ni wọ́n lè bìwọ́ lábala àbí tí ètò ọrọ̀ ajé dé dúró. lábala ròyìn ilẹ̀ òkèrè ilé ẹjọ́ kan lórílẹ̀-èdè amẹ́ríkà ti ní pé kí ọ̀gá àgbà ọgbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ rí ìyẹn ní syria kó lọ sí ẹ̀wọ̀n 60 ọdún látàrí àwọn ẹ̀sùn ìṣeniníṣekúṣe tí wọ́n kà sí lọ́rùn. lábala ròyìn eré ìdárayá àwọn ilé ìtura tó wà ní cardiff òun náà ni àwọn èèyàn ti gbà tán báyìí ṣáájú ìjà tí ó wáyé láàrin joshua àti fury. lágbo amúlùdùn túnde kẹlani ló ti sọ̀rọ̀ rere nípa olú jacobs àti àwọn ìwà tó ti wò látẹ̀yìnwá ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. ẹni tí í ṣe mínísítà fẹ́tọ́ ààbò lábẹ́lé ọmọwé olúbùnmi túnjí òjò ló ti pàṣẹ lílọ rọ́kúnlé ọ̀gá àgbà àjọ àbọ̀rẹ́nilà bòlú civil defense nípínlẹ̀ niger zubairu siaka lẹ́yìn eléyìí tí wọ́n fẹ̀sùn kan wípé àwọn afurasí awakùsà lọ́nà kò bófin mu kan eléyìí tí ọwọ́ agbófinró tẹ̀ tó ṣe wà nígbèkùn àjọ àbọ̀rẹ́nilà bòlú òun náà ni wọ́n dágbére fáyé pódìgbà ó ṣe ìyẹn ní mìnà nínú àtẹ̀jáde tó fi síta nílùú àbújá tó sì kà báyìí pé ìpapòdà àwọn awakùsà ọ̀hún òun náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ síta lẹ́yìn tí ọwọ́ ti àwọn afurasí awakùsà lọ́nà kò bófin mu láwọn apá ibì kan nípínlẹ̀ niger láàrin ọjọ́ 15 sí ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí lẹ́yìn lásìkò ìkéde lílọ rọ́kúnlé ọ̀gá àgbà àjọ àbọ̀rẹ́nilà bòlú nípínlẹ̀ niger túnjí òjò ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ilé ìtókùdí ẹ̀ka àtó mínísítà wa jẹ́ òdì mímọ̀ wípé ìwádìí ọ̀rẹ́ kìnìún yóò wáyé lórí rẹ̀ nígbà tí ọ̀gá àgbà àbọ̀rẹ́nilà bòlú yóò sì wà ní lílọ rọ́kúnlé ọwọ́ rọ àwọn aráàlú láti bomi sùúrù mu kí wọ́n sì mọ tẹ̀ lófin pàápàá jùlọ kán fàyè gba ìwádìí tó tọ́ àti èyí tó yẹ. ẹwẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà godswill akpabio òun náà ló ti kéde wípé ẹ̀ka ètò ilé-ìfowópamọ́ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ń gbèrú sí tí wọ́n ṣe ń lágbára sí akpabio ẹni tó jẹ́ òde mímọ̀ wípé kí àwọn èèyàn mọ́ bẹ̀rù lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ bákan náà ló jẹ́ òde mímọ̀ wípé òun nígbàgbọ́ wípé àwọn ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè wa nàìjíríà yóò di àfihàn tí egun fi ṣọ. ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ẹni tó jẹ́ òde mímọ̀ lásìkò tó ń kéde wípé kí àwọn aráàlú kí wọ́n ṣùgbà àfojúsùn àtúnṣe ìrètí ọ̀tún eléyìí tí ààrẹ bọ́lá tinubu ti musa lóògùn báyìí wá fìdá àwọn aráàlú lójú wípé ẹ̀ka ètò ìsúná tó ń ti ìnáwó gbogbo lórílẹ̀-èdè yìí ẹ̀ka ètò ààbò àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú ó pọn dandan lásìkò tá a wà yìí lójú ọ̀nà àti mú kí ètò ọrọ̀ ajé padà bọ̀ sípò kí ìdàgbàsókè tó lórí kó sì lè jọba nílẹ̀ yìí wá ṣàlàyé pé àsìkò tí àwọn ilé ìfowópamọ́ mọ̀ ń bì wò lulẹ̀ tí wọn kò ní ní agbára àti ṣiṣẹ́ tó tọ́ mọ́ òun náà ni ó ti kọjá lọ. bákan náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni ó ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ alájọṣepọ̀ lójú ọ̀nà láti fi ṣe ètò àjọ̀dún òmìnira ọdún 1960 orílẹ̀-èdè wa nàìjíríà nígbàtí ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ lẹ̀ yìí nẹjọ́ òde mímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta lónìí nílùú àbújá gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe kà báyìí pé ààrẹ bọ́lá tinubu ní ó bá ogunlọ́gọ̀ ọmọ nàìjíríà sọ̀rọ̀ lórí móhùnmáwòrán ni ojo kini osu kewa odun ta wa yi gege bi ara eto ile ti te pin amo re sile fun ayajo ominira akowe ijoba apapo senator george akume lo je ko dimo pe yi yo fun oni anfani la je ki opolopo mo orilede nigeria se ranti pari biribi ifira ni jin ati awon alakale moni gbagbe ti awon baba nla wa ati awon ojini awon agba orilede wa nigeria ti ati musa logun lati mo se ranti orilede wa nigeria ogoro awon ara lu una ni ati pe fun ati leyin ti an sin je ode mimo pe on to to ni igbese ti ajo olominira eto idibo le wa inec ti won gbe nipa fifun awon ti won ni ipenija kan abomi leya ara lanfani lati le kopa dibo ninu eto dibo gbogbogbo ti o waye lodo 2027 ngba tan ba won akoroyin wa ni kenny 32 fm 94.9 soro iyen kristana biloma ati utuman aye lara okalara awon olugbe ile ibadan ogbeni adewale ona lo je ode mimo ipe igbese ti ajo inec n gbe ohun ona ni o je itewogba to si salaye pe awon to ni ipe nije yaro ohun ona lo to bi won o se fun won ni anfani lati le dibo yen ni to ba wu won lo kan aya won alagba adewale eni to daba wi pe ise awon eto kan lara oto papa jule o iwe idibo ara oto fa won to ni ipe nija ara ona ni yo mu ko rorun fun won loju ona lati le kopa ninu eto dibo ti nbo lona bakana olugbe le yi miran arabirin sahid o sapojuwe afojusun na gege bi ile itoto to siye o salaye pe fifa ye gba awon to ni ipe nija eyara lati lanfani lati dibo ona lo je igbese ta won kikabo
1: so kan ne ki jo kan seto idibo fun won ti o ni rowo lo se ti o ni de si wa la ni bi poli unit bi aka wa poli unit kan fun won awa kan ani dipo ni poli unit ladugo so that security o de wa fun won ti o ni si wa la fun won so kan won na dibo nkan to da

Ìròyìn ló ti ń dé sí ti gbọ́ yín láti ìkànnì 32FM 94.9 tá a kalẹ̀ sí Laughter House orí òkè tẹ̀ǹtẹ̀ Premier Mokola Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèrè. Adájọ́ àpapọ̀ kan lórílẹ̀-èdè Amẹ́ríkà ló ti ní kí ẹni tó ti fìgbà kan rí jẹ́ ọ̀gá àgbà ọgbà ẹ̀wọ̀n Syria nígbà kan rí kó lọ gba atẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n fòdìdì ọgọ́ta ọdún gbáko látàrí ẹ̀sùn ṣíṣe àwọn ẹlẹ́wọ̀n níṣekúṣe àti àwọn jìbìtì ẹ̀sùn wọléwọ̀de tí wọ́n fi kàn án. Àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ òun náà ni wọ́n jẹ́ òdì mímọ̀ wípé ńṣe ló ń ṣe wọ́n bó ṣe wù ú lọ́nà tí kò tọ́ ìyẹn ní ọgbà ẹ̀wọ̀n ti Damascus Central láàrin ọdún 2005 sọdún 2008 nígbà tí Samir Usman ẹni ọdún 84 báyìí òun náà ló jẹ́ ọ̀gá àgbà ọgbà ẹ̀wọ̀n náà láwọn ọdún tí ọ̀rọ̀ kàn nígbà tí adájọ́ ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀. Ńṣe ló jẹ́ òdì mímọ̀ wípé ọ̀gá àgbà ọgbà ẹ̀wọ̀n náà nígbà kan rí Samir Usman ló jẹ̀bi ẹ̀sùn ìṣùpàpapọ̀ láti ṣe àwọn ẹlẹ́wọ̀n báṣubàṣu àti àwọn ẹ̀sùn jìbìtì mìíràn tí wọ́n fi kàn án. Àwọn ẹlẹ́wọ̀n nígbà kan rí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ẹjẹ́rìí tako ọ̀gá àgbà ọgbà ẹ̀wọ̀n ọ̀hún lásìkò tí ẹjọ́ náà ń lọ lọ́wọ́ tí wọ́n sì sọ̀rọ̀ nípa ìrírí wọn lọ́wọ́ rẹ̀ lásìkò táwọn wà lọ́gbà ẹ̀wọ̀n. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè France ìyẹn Emmanuel Macron ilé tí wọ́n ti ṣe ìpàdé níbi àpèjẹ àṣálẹ́ ara ọ̀tọ̀ tí ó wáyé ní Paris lọ́jọ́bọ̀. Bayo Onanuga ẹni tí ṣe olùbádámọ̀ràn fẹ́tọ́ ìròyìn sáàrẹ̀ ló jẹ́ kó di mímọ̀ lójú òpó ayélujára rẹ̀ ìyẹn láfẹ̀mọ́júmọ́ òní tó sì jẹ́ ó di mímọ̀ pé ìpàdé ọ̀hún ni ó tún ṣe àfihàn ìbáṣepọ̀ tó dánmọ́rán tó ń bẹ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ France. Lágbo eré ìdárayá àwọn ilé ìtura ìyẹn ní Cardiff àbí Wales ìyẹn ní United Kingdom ni ẹ ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé gbogbo rẹ̀ ni àwọn oníbàárà ti gbà tán ṣáájú ọjọ́ ìdíje tí ó wáyé láàrin Anthony Joshua tó ń ti Tyson Fury abẹ̀sẹ́kù bí òjò níbi tí wọ́n ti wọ̀yá ìjà láàrin ara wọn ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún tá a wà yìí. Òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pinyamọ́ rẹ̀ wípé ìjà àjàkú akátá ọ̀hún òun náà ni yóò wáyé gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Wọ́n jẹ́ ọdún mọ́ wípé pápá àṣírí ti principality tó wà ní Cardiff òun náà ló jẹ́ ibùdó tí ìjà náà yóò ti wáyé láàrin àwọn abẹ̀sẹ́kù bí òjò méjèèjì. Àwọn ilé ìtura tó wà ní olúlu ilẹ̀ ọ̀hún ni ẹ jẹ́ òde mímọ̀ wípé àwọn èèyàn ti gbà á tán pápá jùlọ àwọn olólùfẹ́ eré abẹ̀sẹ́kù bí òjò ọ̀hún léyìí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti bẹ̀rẹ̀ sí ní gba ilé ìtura ṣáájú ọjọ́ àti àsìkò tí ìjà náà yóò wáyé. Lágbo amúlùúdùn ọjìnì tó wà lókè téńté tábìlì à ń gbé eré síta lórílẹ̀-èdè wa Nàìjíríà yẹn Túndé Kelani ló ti ṣàpèjúwe ọjìnì òṣèré tó dolóògbé ìyẹn Olú Jacobs gẹ́gẹ́ bí bàbá fún eré àgbéléwò torílẹ̀-èdè wa Nàìjíríà nílànà ìgbàlódé. Túndé Kelani ẹni tó jẹ́ ọdún mọ́ pé bẹ́ẹ̀ ò bá gbàgbé ńṣe òun náà ni òun kọ́kọ́ pàdé olóògbé Olú Jacobs ìyẹn ni fún ìgbà àkọ́kọ́ lọ́dún 1978 nígbà tí ó ń sọ̀rọ̀ fèsì síta nípa ìròyìn ìpapòdà Olú Jacobs lẹ́yìn tí ọmọ rẹ̀ Olúsọjí Jacobs kéde rẹ̀ ìyẹn ni ọjọ́rú. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn lórí ayélujára Túndé Kelani jẹ́ kó di mímọ̀ wípé ńṣe ni òun kọ́kọ́ pàdé Olú Jacobs nígbà tí òun kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìyẹn ni London Film School. Níbẹ̀ ni òṣèré náà ti gbà láti léwájú àwọn eré kan tí àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ gbé jáde láì gba owó kankan lọ́wọ́ àwọn. Túndé Kelani ṣàlàyé pé Olú Jacobs ẹni tó jẹ́ ìlúmọ̀ọ́ká nígbà náà ló gbà wípé àwọn ó léwájú eré ọ̀hún ní kété tí wọ́n bá ti lè sọ wípé oúnjẹ ẹ̀mẹtẹ̀ẹ̀ta fún odidi ọjọ́ mẹ́ta tí wọ́n ó fi ya eré ọ̀hún wọ́n ó pèsè rẹ̀ fún òun.
bi e ba ni iroyin ya jo kan tabi te fe fi to wa leti ni kanin 32 FM 94.9 ele fi atejise yin sowo sori 0704 7004 949 bakona le li to fi sowo sori 32fmnews@gmail.com iroyin ago mejila lede yoruba konijuba ilo ni kan 32fm 94.9 iroyin ounje kikojo lati wa kinwale aboluwade peter olasupo lo tin royin e ma ya se o.

0: come on. Bákanáà ni Rashidi Àpàlàtà àwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rin pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre látún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló ṣẹgbẹ́ tẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ kan sí, mo máa jẹ gbogbo ayé.
1: Ṣé bẹ́ẹ̀ o bá ti gbọ̀nà ẹ̀bùrú láyé

0: 32 FM, 94.9.
1: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé, real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńjìníà. À ń tún fóònù pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fini lọ́kànbalẹ̀. Real phones for your phone repair, phone unlocking, we are always there for you. Real phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúkọ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169, 0706-436-8169, tàbí 0809-695-7878, 0809-695-7878. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńjìníà.

kínà ni rashid àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ kò wá tó síbẹ̀ o níṣẹ́ làmẹ́ yẹ́bọ̀ lápò a ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà lára wọn ni fc package rapping daddy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàgede race course amphitheatre látún fi pàdé tọdún ní sí lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí aago mẹ́rin ìrọ̀lẹ́ ni kọ̀ǹgò ti bàlù tí gí ó sì mọ́dún lára sákàrà ìpínlẹ̀ black àti mini michigan ló sẹgbẹ́ tẹrù 32

àwọn nkan tí ó tún tọ́ fún cinema láti provide ó ní àwọn àga tó dá ohun ta lọ ń ṣe cinema a lọ ń wéré ni a sì jókòó bá a bá débẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ a jókòó wò ni bó wá làwọn àga abẹ ṣe rí àwọn àga kan bẹ tẹ́ pé wọ́n ti ya ẹwà jókòó nínú cinema ẹ fẹ́ gbọ́wọ́lé irú mo ṣe jókòó tí mo wà comfortable báyìí tí mo gbọ́wọ́lé nǹkan lẹ́gbẹ̀ẹ́ tí mo gbọ́wọ́lé nǹkan lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn àga kan ò dá mọ́ ẹ fix àga yẹn ẹlòmíì bẹ tó yẹ pé sport ibi tí màá jókòó sí nínú cinema kò sí apá àga yẹn ò dá mọ́ ọwọ́ òkè tó yẹ kán jókòó sí apá àga ò dá mọ́ àwọn àga ti ya àwọn irú àwọn nǹkan yẹn tó bá ṣe ń ya ni ẹ mọ́ fix ẹ̀ maintenance culture wa ẹ jẹ́ ká increase ẹ̀ kọ́ dáadáa ogun nkan gbọdọ bajẹ tan ka se mo pera wa bota ka to mo seun to to ati un to ye lori nkan to ye ka se to un to an gbowo fun ni tori idi eye comfortability o gbudo agbudo feel comfortable agbudo joko kara wa o mole ki gbogbo e o da nibi ta joko siun ta ba wa ninu cinema eto cinema ni filmmaker ko ni o wa se fun yin abi producer

nínú àwọn nǹkan tó tún tọ́ fún àwọn iléeṣẹ́ sinimá láti ṣe dáadáa òun ni wípé àwọn information kan wà tó jẹ́ pé normally iléeṣẹ́ bi sinimá àmọ́ ohun tó tọ́ ká sọ̀rọ̀ nípa rẹ̀ náà normally ohun tó tọ́ ni pé bí eré bá ti ń lọ sí tó bá ń lọ lọ́wọ́ ẹnìkankan pẹ́kẹ́ ò gbọ́dọ̀ dùn fóònù ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dùn ìdí nìyẹn tó jẹ́ pé tẹ bá lọ tíẹ́tà kí nìdí tí mo fi ń lo tíẹ́tà gẹ́gẹ́ bí example nítorí tá bá wo experience tíẹ́tà ohun tó le tún súnmọ́ díẹ̀ òun ni cinema ìdí nìyẹn tó jẹ́ wípé when you are tó bá wà nílé tó ń wo fíìmù ó sọ wípé you are watching a film ṣùgbọ́n tó bá ń lọ sí tíẹ́tà ó sọ wípé you are going to see a play tó bá ń lọ sí cinema náà ó sọ pé you are going to see a film ìyàtọ̀ wà nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn torí ìdí èyí tó bá ń lọ sí cinema àwọn nǹkan kan wà tó jẹ́ pé cinema culture ni ẹ̀yin eléyìí ni fẹ́ni tó bá ń lọ cinema kí n fi cinema lọ́rùn lẹ̀ ẹ̀yin tẹ́ ń lọ wéré ní cinema mọ̀ wípé bí o bá ṣe ń wọnú cinema báyìí ó yẹ kó o mọ ìsídà kó o pa fóònù rẹ tàbí kó o fi sí vibration is it that ko se kini ko pa phone re tabi ko fi si vibration ida se nkan to to lati mu omo kekere lo wo film ni cinema be ni ki se nkan to to lati mu omo de lo wo film ni cinema nitori nigba mi awon bi kini oju omo mi o ti develop to bo se ye health wise to ba tawon ina yen ba tan si oju omo olorun ma je ko mo wa o mo ni an wo bye bye ibi ti mo fe gbeyun gba ni pe omo kekere na bo ba lo cinema o le ke to ba ti ke yo disturb awon mi ti won were tori attention won o di wa divided kini kan be ti won pe ni stealing kini stealing na to ba lo were ni theater teyan kan wa joko legbe kan to kan dede pariwo lekan na he to pariwo gbogbo awon ti won wa legbe atawon ton wa nu theater yen won gbagbe po awon wo ere lowo iwo ni won focus le lori o ti steal attention won niyan kuro ninu ere ti won wo wa sodo ti ti e stealing wa ninu cinema na to ba lo play before o kan wo ere lowo ni o fóònù tí ẹ lò mí fóònù tó sì gbé lọ́wọ́ yìí ó ní agbára ariwo rẹ̀ lẹ́ẹ̀kan náà bífọ́ ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní ẹ dáyé jáde gan-an rárá mọ́ mi lọ́milọ́ ó rí páwọn bíi mẹ́rin márùn-ún mẹ́fà wọn ó ti gbé mi lọ́milọ́ mọ́ lọ́wọ́ ó ti steal attention yẹn mọ́ wọn lọ́wọ́ nìyẹn ò jẹ́ kí wọ́n enjoy fíìmù yẹn dáadáa bó o bá wá ń lọ cinema next èmi mọ̀ wá ń sọ fún ọ ní ìsìn pé pa fóònù rẹ gbé sí airplane mode gbé sí do not disturb tàbí kó silent ẹ̀ ṣèkan nínú gbogbo ohun tí mo sọ yẹn tó bá expect eré tó wà bóyá kọ́ọ̀lù kan tó wà important ni rí i dájú pé fóònù ẹ kọjú sókè torí tó bá ring gbé sí vibration kó o lè mọ̀ wípé fóònù rẹ ring má kàn wọnú cinema láti máa lọ fi disturb àwọn tó kù torí pé fóònù rẹ ring ìwọ tó o bá mọ̀ wípé bó o ṣe ń lọ cinema yìí o ṣe ya búkà kan yàkó yó o ṣe jẹun tán o ṣe mumi lọ́pọ̀lọpọ̀ ni tó o bá fẹ́ jókòó ní cinema ìwọ kọ́ ló tún máa wá ọ̀nà láti jókòó sáàrin méjì rárá ìtọ̀ ó gbọ̀n ọ́ eré bá sì ti ń lọ lọ́wọ́ ó lè jẹ́ climax eré yẹn nìtọ́ ó ti gbọ̀n ọ́ tó sọ pé o fẹ́ rìn kọjá wájú àwọn èèyàn tó wà máa sọ pé ẹ̀yà ń mi ó ti disturb wọn jókòó sẹ́nu ọ̀nà jókòó sí ọ̀nà tó jẹ́ wípé ó lè jẹ́ pé èèyàn kan péré ló sọ fún pé ẹ dákun ẹ̀yà tó sì bọ́ta tí ò sẹ́ni tí ó mọ̀ wípé o fẹ́ jáde kúrò nu cinema ìjẹ́ pé wàá máa bẹ̀ àwọn bíi mẹ́jọ nìwọ nìkan ó sì mọ o pé tọ̀ ó gbọ̀n o kó tó wọnú cinema àwọn cinema cultures wọ̀nyí ohun tó tọ́ ni a ti ń bẹ̀rẹ̀ wa wípé ká máa jáde lọ cinema lọ wo eré ohun tó tọ́ ni o ohun tó tọ́ báyìí ni pé ká máa mọ cinema culture kí cinema náà sì mọ ohun tó tọ́ láti ṣe fáwọn tí wọ́n ń fowó wọn wá wo cinema bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa cinema leléyìí waheed Ṣọ̀lá ọ̀rọ̀ labi presenter ló kọ́ mi kò yí ẹ̀ṣọ́ máa gbọ̀n àpórógunjó 32fm leléyìí 32fm 949 94.9 nílùú ìbàdàn laughter house ńlá wa ìbàdàn

0: pé òní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo.

0: ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tún jọ rẹ́rìn àárín tàkìtì.
0: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Básìkò ẹ̀dá o ti lo
3: ọ̀rọ̀ pèsè ayé oníkọ́kọ́ ìná.
4: Bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé, bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni. Bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu. Right information nìkan lẹ́yìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé. Torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín. Mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí. Ẹ bá ń súnmọ́ kiní yìí, ẹ bá ń darúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
5: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
4: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
5: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara, pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa méèkì owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan. Ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa pé báwo làwọn tó méèkì ẹ̀ ṣe méèkì.
4: Lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́ irúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí, ẹni tí wọ́n sábà jẹ́ náà ni Sogundogoji. Ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global?
5: Eléyìí ò kìí ṣe Sogundogoji, ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ. Ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa. Eléyìí ṣe Sogundogoji rárá.
4: Bó wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global?
5: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí, iná ni a máa fún láǹfààní. Ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́, tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira. Ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí, a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
4: Ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó? Ṣé okòòwò lẹ fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀?
5: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó, tí ó fi máa rán owó ńṣẹ́, tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ni tó yàtọ̀ sí Sogundogoji tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà báyọ̀ míì.
4: A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orú ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà. Ṣé sẹ́mínà náà la wà fún ní iléeṣẹ́ The Essence Global?
5: Eléyìí ò kìí ṣe sẹ́mínà, pure business presentation leléyìí, business briefing ni eléyìí. Kò kìí ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi, ṣùgbọ́n business briefing leléyìí.
4: Bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global, bó la ṣe tata tọ̀ ẹni á pe nọ́mbà kan, kí ni nọ́mbà náà?
5: Nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
4: Ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí
5: 09075101004.
4: Ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kìí ṣe Sogundogoji lẹ́yìn gbé dání iléeṣẹ́ tí.
5: Rárá o, eléyìí ò kìí ṣe Sogundogoji rárá.
4: For the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
5: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individuals the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
4: So is this not Ponzi scheme?
5: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
4: So how do we join the Essence Global Project?
5: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
4: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
5: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
4: So how do we join the Essence Global Project?
5: By mere sending your name and your location to this very number that I want to call now. 090-7510-1004.
4: The number again, sir?
5: 090-7510-1004. 1004.
4: Anfani nla ni wona ti gbo yi lati ile ise the Essence Global Project. Won le yi ki ise sogun dogoji be ni ki ise talagbeda. O ni loko mo eyan kan wa be eyan meji wa. Ko to di wipe wona o je anfani to si dolowo doloro ti wona o le ma fun eyan to kuro ninu kosikosi. Gbiyanju ko pe number yi ko le gba itoni lori bo ti se darapo mo ile ise Essence Global Project. Oju opo nle kan si ni 0907510104 0907510104 Eshe o.

0: 32 FM, 94.9.
1: Online Dynamics. Ilé-iṣẹ́ akọrin àjọ tó ti gbẹrẹ gẹjígẹ sí Nàìjíríà. Kàkàkí tún fan. Wípé lọ́dún 2026 gbẹgbẹsẹ̀ kó bá wọn rìnrìn àjò. Kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ lọ. Online Dynamics létò ìrìnàjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands. June 2026, South Africa. May, Lobosi. London, November 2026. Niti BSB. Inajo ton fagman kogman fima. Kuma pelu oloko o lagba ye. Business supporting business international. Online Dynamics ati BSB. Mwa o nilu ejo alo kudorobo. Ati ma wama se ankoni inajo fajok pipe. Ti eniko kan wala al office mwa o. Adepate Abebi Crescent. Up Edition Police Station. Jeriko Ibadan. Telephone 081-0273-8145. Ati 080-3242-9497. Online Dynamics. Je o kan. Nino ala bashe pa wama. Ìrìn àjò ayọ̀.
2: Ẹ̀mí àwọn wòlíì.
3: Ẹ̀mí àwọn wòlíì yóò tún ìrìn àgbára.

ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bargain àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32fm 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbóà ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni olú.

0: Hello.
1: Hello, my customer.
0: E ka so si sa mi oruko yin ati tetin ba mi soro mo.
1: So la ta gbo kojo.
0: E se ma to ba je yin ma.
1: To ba je ni omo temi ni o.
0: Bo ki lo
1: je riru e omo mi ma mo lo.
0: Bo ki lo le si mi wa re yan kankan ko jo mi. Ki lo de?
1: Omo ni omo je pa. Ni tun ga bi pupo. Ah.
0: Ko se nkankan na un wo Olorun lo wo omo. Olorun aba yin wo. Ah. E ti e laya rara. En to fe pe mi wole ti o ba se po ko lo fe mu lo. Ma wa de na de lona le ademaja. Hello.
2: Hello ma.
0: Sista mi mo wa pelu yin ma e kasan ma.
2: E kasan ma e ku eto ma.
0: E se ma.
2: Yes ma, to ba se mi ni omo mi ma mu lo oko oko gbogbo Nigeria ni oko le.
0: Oh my god. She said o da kokun ni dasi. Tokun yo ba ti dasi mi ni gbe call. E te ma ti gbele. Ba ti gbele tokun yo ba ti dasi mi ni gbe call mo mama wo yin ni. O ya je ki gbele. Tokun yo ba ti dasi to mi ni gbe call konfomo. Hello. Hello.
3: Hello ma.
0: E kasan ma.
3: E wo. E kasan ma.
0: Yes ma.
3: Mi pe ri be ti mo ri pe mo ko yan wole lo.
0: Ah Oluwa se.
3: Nitori pe apani lerin.
0: Bẹ́ẹ̀ni
3: ni ọ̀rọ̀ tẹ dálẹ̀ yẹn.
0: Ah ẹṣin ma. Ẹṣin ma ẹṣin ma.
3: Ngba tori mi ọ̀tọ̀ ọ̀nà. Mo máa mú ọkọ bá lọ. Kò sí ẹ̀ṣẹ̀ pé kọ́ mọ́ sọ̀lẹ̀ gan. Ngba bá mọ́mọ́ mi dọ́hùn. Tọ́ bá lágbára kó pe bàbá rẹ̀ kọ́ mọ́ bò.
0: Níbo la sùn já sí?
3: Ọ̀rẹ́ mi máa jẹ́ ń dáràn o.
0: Bọ̀
3: tí wọ́n pàṣẹ yé mi kí ọjọ́ àfilẹ̀ bẹ́ẹ̀. Ọmọ mi ni ó mọ̀ lọ.
0: Bọ̀ mẹ́mọ̀ ẹ dúró ma. Ilú yẹn kò sọkọ. Wẹ́dà ń wò ní friendly o. Tó bá tásì kò tútù bá nǹkan.
3: Wẹ́dà ma ń wò ti ra ń lọ́ ra sọ tó nípa lọ́hùn-ún. Àǹtí mi tó pè mí yóò fún láṣọ tó nípa tí wọ́n máa bú ra tọmọtọmọ. Nígbà wọ́n bá yá òtútù ọmọ mi náà la. Dandan ni máa rọ́kùn ìmọ̀ ra ni.
0: Oh my, who is going to be my last caller for today? Eni ni Friday, gbogbo wa ti rẹ́rìn. Òpin ọ̀sán yìí ẹ̀ ní sọkún. Ìjàmbá tó mú kéèyàn sunkún àbàjì káwọn èèyàn máa bẹ̀yàn pé àwa mú mọ́ra ni ìmọ̀rú kí leléyìí kò ní yálé ni. Bẹ́ẹ̀ ni kò ní yálé yín. Who is going to be my last caller? Hello somebody. Hello.
1: Hello.
0: Ẹ káàsán ma.
1: Bukola ló sọ̀rọ̀ láti gbáre mú.
0: Ẹ ṣe sísà búkì àmú ti ẹ̀tọ́ àti búkì. Báyìí ọkọ̀ náà máa mú lọ, ọ máa jọ mí bàjẹ́.
1: Mi ò lè máa ń lẹ́sì lọ, ọmọ ni màá mú lọ o.
0: Ẹ dẹ̀ fọ́ hands ni. Ipe.
1: Mi lè máa ń lẹ́sì lọ, ọmọ ni o, ọmọ ló ṣe kókó.
0: Ẹ ṣe máa. So, gbogbo ètò bá mi dá sí ètò lénìí, mo kí yín, mo kì í mu ni ẹ ṣe. Ẹ rí pé gbogbo wa ti rẹ́rìn àti pàrònú rẹ́, no more stress. Gbogbo ń kí n tó wù ká máa là kọjá, ẹ jẹ́ ká máa rẹ́rìn, ẹ dẹ̀ jẹ́ ká tọ́jú ara wa, ká dẹ̀ máa gbàdúrà. So, onílé òpin ọ̀sẹ̀ míì, ìpàdé mi kò dúgbò tún padà dé ọjọ́ Monday lágbára Ọlọ́run. Òótọ́ ni mo sọ fún yín, tó bá jí èmi Olúwa yẹ mi sí. Ọba obìnrin orí afẹ́fẹ́. Ẹ̀mí pé roots tún wà lára orúkọ mi. Tẹ bá ń gbọ́ roots, anti roots. Èmi náà ni mi ń jẹ́ bẹ́ẹ̀. Ọkọ tèmi ni màá mú lọ, táyé lolú èjì rẹ̀. Ó ní màá mú lọ. Màá wá ní kí ọ̀rẹ́ mi tí mo trust kó máa bá mi sọ́jú ọmọ mi. So, tẹ bá nírú ètò báyìí tẹ fẹ́ fi lọ mí. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. WhatsApp yẹn rọ̀ mí lọ́rùn ju kéèyàn pè mí lọ. 081-66-75-66-85 or ẹ send text message sí mi tó bá need kí n pè yín máa padà pè yín ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín èmi dágbére fún yín wípé bólúwa ti ń bẹ tẹ́mi ẹ ń bẹ láàyè òpin ọ̀sẹ̀ yìí mi ò ní sọkún ẹ ò ní sọkún tá a bá tiẹ̀ rí traces omi ojú báyìí lójú wa omi jí ayọ̀ ló jẹ́ any wonderful weekend bye.

gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀ àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32 FM 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ kábọ́mọ kásàgbọ́à ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni olú.

come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tàwánú rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sagbátẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà

0: bí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: òṣì ọlọrun mi ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Zeba, grande circo, cabeça, Nani, Moutinho, Ronaldo isolado, vamos ver, leva-lhe o Brasil, Ronaldo, bate, gol,
3: Sporting Cristal.

0: music, and special appearances from your favorite celebrities. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road, Adama Simba. Register now at indomie.ng.
1: Taste hydration, good for you.
2: Gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì. Ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkọ̀nà Adẹ́nipò Òṣèlú 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni Olúwa.

come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheater látún fìpàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá p

0: ètò èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
3: Bí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
6: Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.

Akinipe Eku 32 ẹ kaabo padà láti ojú ọjà yàrá ilé sórí 32FM 94.9 Laughter House Premier Hill Mokolani ìlú Ìbàdàn ti Amiyu Hassan National Super Welterweight Champion lórílẹ̀-èdè Nàìjíríà náà lájọ wà ní ìjókòó ẹni tẹ́yìn máa ń pè ní King Tiago lórí àwọn social media àti ní ẹnu iṣẹ́ wọn. Ọmọ iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n. Bákan náà lọ́jẹ́ abẹ̀sẹ́kù bí òjò àjọ wà nínú kúlúbà ẹni kò ń ṣàwọn nìkan náà lẹ́ẹ̀ máa rí torí pé a tún láwọn èèyàn míì abojú ẹ̀rọ wa ń bẹ bíbà usman arun bákan náà ni ikọ̀ ìgé lápapọ̀ àbí akíkóbidọ́ lápò wọn bíbà ridwan adékúnlé clever a ní ralph ambali bákan náà ni prof náà wà níjókòó bíbà bákan náà látún ní abẹ̀sẹ́kù bí òjò míì nínú okulu ọlájú wọn tí a méyù ìṣẹ̀lẹ̀ yìí ń jà ní àbí iléeṣẹ́ ológun ẹ̀yin náà jàṣẹ ẹ̀yẹ dẹ́jú bá yẹ fẹ́ pa màmá ni ẹ̀sìn wáyé iṣẹ́ tó lé láyé ṣé ọ̀ kí complain ilé ni ẹ̀yin ìṣẹ́láyò ẹ̀ tún lọ síbi iṣẹ́ ológun gbogbo kan nílé nílé.

0: ìfọ̀rọ̀wérọ̀ lẹ́gbọ́ látẹnu abẹ̀ṣẹ́kù bí ojúmọ́ bí orílẹ̀-èdè wa nàìjíríà tó tún jẹ́ ìkan náà àwọn òṣìṣẹ́ ọmọlógún lórílẹ̀-èdè nàìjíríà ká tẹ̀síwájú pẹ̀lú eré ìdárayá ní ẹni ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32 FM 94.9 bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ abẹ́yẹn kan yìí rédíò yín ẹ̀kan kan débẹ̀ ètò ègé náà lẹ́ ń gbọ́ ní ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32 FM 94.9 látàgo márùn-ún sáago mẹ́fà ní gbojoojúmọ́ látọjọ́ Monday sí ọjọ́ Friday ni la máa ń ṣe ètò ọjọ́ Sátidé ló yàtọ̀ tá a máa ń ṣe eré ìdárayá láàrin wákàtí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹjẹ́ abẹ̀rẹ̀ abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì lórí ètò léni káwọnú eré ìdárayá lọ lónísànsàn pẹ̀lú bó ṣe jẹ́ wípé oríṣiríṣi nǹkan òun làwọn olùkọ́ni lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n ti ń sọ ṣáájú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tí ó wáyé nínú àwọn líìgì lọ́lọ́kan òjọ̀kan nílẹ̀ Yúróòpù ní sí ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀yìn gangan oríṣiríṣi ọ̀rọ̀ òun ló ti ń jáde irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà la gbọ́ látẹnu ẹni tó jẹ́ olùkọ́ni nínú ọkọ̀ Barcelona tó ń jẹ́ kó dúnmọ̀ fún wa wípé aṣọ́lé àwọn ìyẹn Garcia kò ní sí lójú ilé fún ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tí ikọ̀ Barcelona máa gbákojú ikọ̀ Sevilla bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìròyìn tó lè ṣeéṣe kó jẹ́ kó máa ń dùn mẹ́yìn tẹ́jọ́ olùfẹ́ ikọ̀ Chelsea nínú torí pé ìfẹsẹ̀wọnsẹ̀ yín alẹ́ yìí láàrin ẹ̀yìn àti ikọ̀ Brentford kò sí João Pedro nínú àwọn tí ó kópa fún yín nínú ìfẹsẹ̀wọnsẹ̀ rárá kò tẹ̀lé ikọ̀ Chelsea kò tẹ̀lé wọn lọ sí ibùba ilé ti ikọ̀ Brentford ní àti bẹ̀yẹn ìjókòó ẹnìkan kọ́ lẹ̀ ní kinní ọ̀hún lórí ètò ìgẹ̀mọ̀ pé ẹyẹ ò lè fò láíláí kó fi apá kan fò ẹ kúrò lẹ́ o.
1: Ridwan Ade Kule Cleveland kí n káàbọ̀ sórí ètò.
2: Raphael Ambalilokan tí mo ń jẹ́ mo kí n káàbọ̀ sórí ètò wa nírọ̀lẹ́ ẹ máa bá wa bọ̀.
0: Ká bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè wa Nàìjíríà alẹ́ àná òun ni àjọ NFF àti Super Eagles lápapọ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùkọ́ni fún nǹkan Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n kó orúkọ àwọn agbábọ́ọ̀lù tí ó ṣojú orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje kòmẹ́sẹ̀ ó yọ kọlifáyà ìdíje AFCON eléyìí tí a máa gbá nígbà tí international break bá sílẹ̀ ní òpin ọ̀sẹ̀ Sunday yìí náà ni last match week fẹ̀yìn ọmọ pẹ́ ìmọ̀ tí kìíní ẹ̀jẹ̀ báyẹn so olùkọ́ni ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà ó kó àwọn agbábọ́ọ̀lù tí ó ṣojú ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà ó kó wọn jáde ká mú látorí àwọn aṣọ́lé mẹ́tẹ̀ẹ̀ta tí ó kó jáde Sporting Clever. A rí aṣọ́lé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Udinese láti orílẹ̀-èdè Italo Okoye wà nínú tíìmù yìí Maduka Okoye ọ̀tọ̀ kọ́ńkọ́ tínú kọ Charlton Athletic nínú Ligue Abẹ́lẹ̀ Gidi Ilẹ̀ Gẹ̀ẹ́sì òun náà wà nbẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ lẹ́yìn oṣù mẹ́jọ tí Sterling wà Bali tó ti finú kọ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà tó ti jẹ́ wípé àpè lẹ́yìn tó finú kọ Chippers United sílẹ̀ Sterling wà Bali náà ti padà sínú ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà now ìbéèrè mi rèé ṣó ń padà bọ̀ láti wá jẹ́ aṣọ́lé alákọ̀ọ́kọ́ fún ikọ̀ Super Eagles ni àbí ta ni ó jẹ́ aṣọ́lé àkọ́kọ́ àti rí ní tí ọ̀tọ̀ òkóńkó lè ṣe nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mélòó kan tó ti gbá fún wa Maduka Okoye ní sáà ta wà nínú líìgì orílẹ̀-èdè ta lọ lóòótọ́ náà ẹ lè sọ wípé ó ń yé góò ṣùgbọ́n ó wà lára àwọn aṣọ́lé tó ń ṣe dáadáa jù lọ́wọ́ nínú Italian Serie A ní sáà yìí àti Sterling wà Bali ta ni ó bẹ̀rẹ̀ ní ojú ilé fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ẹ dákun nǹkan kan tí ó ṣokùnsí mi mọ́ ọwọ́ bẹ́ẹ̀ bèrè Sterling wà Bali níbo ló ti ń ta báyìí.
0: Ó wà ní Chippers United ó ti padà síbẹ̀
1: gẹ́gẹ́ bí aṣọ́lé alákọ̀ọ́kọ́
0: ó ti padà sí aṣọ́lé alákọ̀ọ́kọ́ ìgbà míì wà tá a keep ìgbà míì dẹ́wà tó máa bẹ̀rẹ̀ látòrí àga bọ̀dẹ́ ó sì di first keeper wọn padà lọ bí ọ̀rọ̀ kan ṣá.
1: Eré ìdárayá kò ń ṣe ibi tá ti máa ń wo àti máa ṣe bọ̀ pé ní ọdún mẹ́jọ sẹ́yìn ó gbá bọ́ọ̀lù mọ́rin kìnìkan current form ni ikọ̀ àti àwọn àjọ tán bá mọ tán ṣe tán fi mọ́ tó tíìmù pàápàá jùlọ aṣọ́lé ẹ òròyìn pé àṣìṣe tí agbọ́wájú bá ṣe agbọ́wọ́ àárín lè dìfẹ́ǹdẹ̀ kágbọ́wọ́ àárín bá ṣe agbọ́wọ́ ẹ̀yìn lè dìfẹ́ǹdẹ̀ tí ó bá ti di pé tìfẹ́ náà ṣe mistake òkú kípà tí kípà bá ti dá wàhálà lẹ̀ góòdé nù adé ìfigagbágata fẹ́ gbà ẹ̀ lóòótọ́ lè jẹ́ pé ìfigagbága eléwé ń jiwé pé ẹ̀jẹ̀ kàkànjọ tá láàrin àwọn
0: akáwọn qualifier AFCON ni o.
1: Èrò ẹ mọ gbọ́ kì í ṣe nǹkan tó jẹ́ pé a lè mọ owó gbogbo yá a lè mọ gbé agídílé náà lórí ṣùgbọ́n àti ilẹ̀ àti òkèrè ni olójú jínjìn tí máa ń mú ẹkún sọ ọlọ́mọ ṣe wá lẹ́lẹ́kún ṣẹ́rí bí nǹkan ṣe ń bẹ̀rẹ̀ yìí lóòótọ́ Sterling wà Bali tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tá a máa ń fi jésì rẹ̀ lẹ̀ ni ṣùgbọ́n kó tó di pé Sterling wà Bali náà yẹ́bà ọ̀pọ̀lọpọ̀ bìlìsì lọmọkùnrin ti ń dálẹ̀ tí a ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn dẹ̀ ń pè pé arákùnrin yìí ṣùgbọ́n nígbà yẹn a ò mọ ohun tó ṣẹlẹ̀ bóyá ara rẹ̀ kò yá àbó láwọn àdánwò kan tó yẹ pé èèyàn ọ̀mọ̀tẹ́pọ̀ kò sẹ́ni tí ò ní tó ń bá fínra oníkálukú ló ní nǹkan tó ń dojúkọ ṣùgbọ́n ibi tí nǹkan dé dúró mi bá rò wípé tó bá jẹ́ wípé ó bá pọn dandan tá a bá wo sátẹ̀ tó bá pè fún mi bá wo pé ká wo ọ̀kan lára Maduka yìí àbí ọ̀tọ̀ yìí kàbí stati ayòna títí tábìmọ̀ wò bóyá tábọ̀ wá dásìkò tábẹ́ fẹ́ gba friendly match a lè wá fi wọn abalẹ̀ kábí torí nǹkan tí wọn abalẹ̀ ṣe kàn kó tó di wípé ó lọ ó pè fún kí ọkẹ̀yàn má ba lè mọ́ lé lórí bíi ti john torí ó ti di pé ọ̀pọ̀lọpọ̀ ẹrọ ti fẹ́ di portable jẹ́ pé bí wàhálà ò ṣẹlẹ̀ gan yóò kéré ti wàhálà ti o da wa la le so un team so oro pe igba kan ri oro igba kan ri ko lele to ti to ba je igba kan ri ni ko si to ni kitli ko ma mo lowo ko kan fi le iwo ko meji ti o lo yen o ya kan wo go se bi a se bi former champion lele kan bi sile ere idara ya ko se bi ti ma nwo iru fe iru nkan be yen emi ba wo wi pe ka wa okan lara maduka oko ye yi tabi ato okonko ka gbe si oju ole to ba je pe da ka so wo nu temi ni o sugba agbara to pe omokunrin yi wa pada orisisi nkan lo le je tori national team won ma fix e draft lo ma wa national team o de ni eka ba se ma nto kini awon lori le ti o ni ye gile so pupo so to ba pe boya a fe wo imuyanya ati beyan se wa active dada si mi ba wo pe kan wo kan lara ato yi tabi kan lo ma duka oko yi aso le yego ko mi gbe boya ko ri lida to be sugbon kini nkan to nse oge nigbati won so pe Chelsea o asole Sanchez bi ko da won lo ri gbe asole to da wa so no ye o na ye ko si oju le fe 2250 ni o fe ko so ro lori e iyan ma ye so mi oro pe sugbon kini nkan to nse gangan kini commitment e ninu team yen en to chele lo to maduka ko ye diva won asiko kan ri to di fi wine wa to
0: wine wa
1: da ko wa ni wa ngba yen o sha wa ni wa ti o da wa lo tun so gangan sugbon mo so pe ka ku lori e so emi ro pe boya kan wo kan lara ato tabi kan wo ko ni maduka ko yi ta ba fe gbe stanley wa bale si o to gbe si la bale lekeji
0: oh we ojo kan le ni ogun ninu osu ta wa ninu e yi September 25 oni ife se won se akoko iko super eagles ko ju orilede madagascar on last ti gba eyun loke ita ile lati gba ife se won se wa ile keji ko ju orilede guinea bissau bo ba di ojo kokan din ni ogbon ninu osu ta wa ninu e gangan sugbon ife se won se olore sore kan wa ta ma gba ko ba di ni ojo kefa ninu osu kewa lodun ta wa iko ju orilede russia iko mi gedengbe on lo luko ni sale on lo luko ni executive on lo pe fun ya ti beyen sugbon kan kuro nibe ka ya die na lodo awon colonial masters wa ka ya die ninu ninu nkan ti oluko ni thomas suku ti legacy ton na pe jade le ni rafael lambali
2: atokun
0: leyin ti dj fe agbaye ti pari o ti pe oluko ni thomas suku o ti pe ko pama pada si ko gba bọlu 3 lions ile gesi be kede re Trent Alexander Arnold o na ti pada sinu iko 3 lions ile gesi pelu n to lu ko ni tun pe to lu ko ni pe jade sugbon mo tutun list wo dada ruko kan na gba bọlu ti emi gẹbi enikan ja si pe ko tele won World Cup oruko e tun miss ninu oruko awon gba bọlu Morgan Gibbs White kini Gibbs White se ti o fi soruko e ninu awon iko ti o lo tu choju ile gesi pelu nkan to mo pe won se lowo ninu Nottingham Forest
2: la ko na fun ti Trent Alexander Arnold to pe ati ko pama ide to se fun won ni pe awon meji won ti start fun iko won won je tin se dada lagba ti sa ti be so o le won pe ki ka won attribute ba nkan ba ti eni ba ile had si and ko won o je tu nkan te pe mo le fe pe bi a o lack yen ninu dj fe yagba ye ta gba ton yi so lo fi le include won agba bolu ba si be sugbon ka ma wo le ton pa o ta won pe gibs white town so agba bolu yo wa fantastic o je ngba bo ntoto on gba bo en to ba won ko to se fun Nottingham Forest ni sa to koja wa la won best player won to lead the Nottingham Forest the semi final iyen idije ise Europa League ko to di Aston Villa iyen ja won ni sa to koja Morgan Gibbs White on gba bo mo nkan to wa nbe ni pe awon wo lo luko ni yi pe se to ba pe Morgan Gibbs White se agba bo li se o ma fit in se pattern to luko ni in play awon ko ta ma bi awa ni and ni pe oluko ni me to ba suku yi nkan ti mo n gba se ni ma le deliver fun mi so best player to fi pe eni ba pe o le fun mi ni nkan ti mo fe o ni nkan to pe e wi pe arakun oluko ni Thomas Tuchel o ma je ko yi wa pe decision to won ba make ohun make pelu nkan te pe o le fun won ni right kini ni so
0: eja loju oja na kade nigba ta ba pada de lati oju oja ka wa ma te si waju e ku kale
3: Junika gbe radio mi 32 FM ti wa okay.

0: èmi lọ́gbọ̀ ó mọ̀ sọ. Ẹ ṣe ẹ ti ṣetán.
1: Ẹ ti jọjọ. Ẹ ti jọjọ oyo oyo. Ẹ dẹ̀ ti jọ dáàzó.
0: Gbogbo junction gbogbo àbẹ̀tẹ̀. Ẹyin tèmi eléwé ń jẹ́wọ́ ìwìlì tí ìwìlì. Wá wewewewewe. Wá runrun. Wá skúù ṣe ẹ̀. Lọ wá skúù ṣe ẹ̀ pẹ̀lú gíní ẹ̀. Á dá sórí pépà pélébé.
1: Ẹyin tí wá kẹ má sọ pé.
0: Wá gbéná gorí ọ̀tá yẹn gbà tán bá ti yí lóní rogborogbó.
1: Kọ́ wá bá mi jó. Àwa ló ló.
0: Ẹyẹ gbogbo àbẹ̀tẹ̀ sábẹ̀tẹ̀. Àwọn ọ̀dà ọkọ rẹ̀. Àwọn òye dìjọ. Na gbogbo dùgbẹ̀. Àjáàsì lójú owó. Gbogbo ògùn pa. Ṣé ẹ ti ṣe tẹ́ ẹ já lọ sójú àgbò? Alpha. Bọ́ọ̀ ló ti ṣe ń lọ lásàálẹ̀. Báwo á dàgbọ́ mọ́ da wò? Máa lọ wò lójú òpó Facebook gan ní 32 FM fẹ́ yẹn. Bó o bá ti wá wò mọ́ kọ́mẹ́ǹtì mọ́ ṣí rẹ̀.
1: Ẹ wá bá mi yọ. Ọkọ àdìyá o. Ẹ wá bá mi jọ.
0: Ẹyin tèmi lápẹtẹ. Tó fi dé àwọ̀ tán lọ́dọ̀ Abdulsalam Adigun.

Ọlọ́run ni o. Rédíò rẹ sókè káwọn tó wà nílé kejì kí wọ́n gbọ́. Kán mọ̀ pé 32 FM ìkànnì ìdùnnú. 32 FM.

àwọn lọba lọba àwọn ọrẹ gómìnà àwọn ọrẹ president ló ti lọ mú ìyàwó ṣe fẹ gbọ yansi lele o like party púpọ abolode

0: ẹ máa rọ àwọn family yẹn tó jẹ́ wípé
1: ẹ dájú àgọ́lẹ̀ dé bàzáì
0: wọ́n tí ẹ lè ẹ fà dáná kankan lé wọ́n ti gbé oúnjẹ
1: ẹlúgú
0: fún ìfẹ́s planner tó jẹ́ pé kí ni iṣẹ́ yé púpọ̀ ìyá ìyá ìyá ọkọ tún lọ bá ẹ dákun ẹ bá ń ṣe láfún àti fùfú kánikíni jẹba chinese rice japan food la jẹ njọ ń ṣọlá oṣù àríyọ henry látọyọ aláàfin ní ò sí wàhálà ọkọdẹlẹlẹ ó ti pe cooperative ti gbá ó ti pe àwọn ẹgbẹ àwo nǹkan sì leléyìí kò sí dáadáa lọ́dọ̀ wọn ní nǹkan kan. wẹ́dìí ọmọ rẹ ọkùnrin àkọ́kọ́ sì ni ojú ọmọ bá wá tì.
2: ẹ kì í ṣe kó o ní mi ṣe kó ọkọ ya mi sí èèyàn dáná lè mú wa
0: lọ. ọmọ ànkárá fáwọn ẹgbẹ́ ọ̀hún wọ́n ti rẹ́dì láti rà.
2: abúlé ṣòwò bá ọba o.
0: àmọ́ nǹkan tá à ń wò yìí pàtí yóò fẹná sójú gbà.
2: come and dance.
0: owó dẹ̀ ni ò sí yìí.
2: music orin tó mọ́gbọ́n wá táwọn
0: òjò. bó ti ṣe ń wọ̀ mímọ́ bá ń ṣí ẹ̀rẹ̀ lójú òpó facebook gan ní 32 fm.

0: máa ń lọ wò mí lójò mo fẹ́ sùn gan ní 32 FM.
1: Bùtùbùtù mo fúrú gbìn ni babaluku jazz ní àṣálẹ́ mu.
0: Máa wá lọ báwọn bá ń ṣí ààrẹ bó ti ṣe ń wò. Máa comment ibi tó ti ń wò bákan
1: náà. Èsì ṣe mi títí ọmọ ṣe.
0: Lágbo lágbo.
2: 32 FM
0: kẹ́yìn ẹ kí ló gọ̀yìn láti bọ̀ lẹ ti ń pè ìyá mi.
2: Ìyá
0: Elizabeth
2: ni
0: látọ̀jọ́. Mo ti miss yín pa o.
2: Mi
0: o. Ẹrasa, ẹra mọ.
2: Iná ló ṣe
0: o. Ìyá bá lájọ.
2: Yẹ kí n fún ẹjọ.
0: Wait. Yes, ma.
2: Ẹni kò yẹ kó dá kéèyàn máa ṣe náà. Ẹ bá ti fẹ́ wó pípé sàárà. Sàárà ló fi ṣe. Téèyàn láti ìnáwó téèyàn bá ti yá
0: wò.
2: Ó dẹ̀wò ní rí. Ní tí ni àbọ̀ ṣe bò. Táwọn ọ̀rẹ́.
0: Nẹ́tọ̀kì yóò mú yẹ́sì nẹ́tọ̀kì yóò mú yẹ́sì dáadáa. Ẹ má yìí bínú yé Elizabeth.
3: Oòṣò ṣùgbọ́n lọ́wọ́ ló fún ẹ̀sìn olọ́gbọ́n eré.
0: Bẹ́ẹ̀dì
3: ló fún ẹ̀sìn olọ́gbọ́n eré. Kò gbowó kó tó fún ẹ̀sìn olọ́gbọ́n eré. Kò dẹ̀ gbòbí kó tó fún ẹ̀sìn.
0: Ọyá máa jọba lọ. Akinola Adebayo MC Worship. MC tó ga yàtàgbà tíṣe yé ìjọba lọ ẹ̀yin jù gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà. Alright, ladies and gentlemen, gómìnà tí ń bá ń bọ̀ òun yóò mọ sọ̀rọ̀ àsẹ́tì gùn òun yóò mọ welcome everybody sit down. MC Worship, I love you so much. Èèyàn mi nìyẹ látàyà alálùmọ́lẹ̀. Ẹ ká lẹ́ kí ló kọ́ yín láti bọ̀lẹ̀ tí ń pè lágbo lágbo.
2: 32 FM.
0: Fẹ̀yìn ẹ̀.
2: Dábìrà láti
0: alápàtà lọ́fọ̀. Àǹtí Dábìrà láti alápàtà, ẹ ká lẹ́ mà.
2: Ẹ ká lẹ́sà, ẹ kú ètò.
0: Ẹ ra mà, ẹ jọ sọ yẹ kéèyàn máa yá. Ẹ ṣe gan ni mà.
2: Kò yẹ o. Kéèyàn ní fọkànbalẹ̀ lórí ìnáwó àbí nǹkan tó fẹ́ ṣe ló dá.
0: Ẹ̀ẹ́.
2: Kò yá owó kó wá dọjọ́ pàṣẹ. Kó máa gbọ̀n kó ní ìfúnpá gíga.
0: Ẹ̀kọ́.
2: Ó sì ro 50 àbí ro 10 lówó rẹ̀ ká kó pé.
0: Ṣé ẹ ti yáwó ṣe patí rí?
2: Kò dá sí
0: ẹ̀kọ́. Ẹ̀yin ti yáwó ṣe patí rí? Ok, ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ yín ti ṣe.
2: Ẹnìkan
0: lẹ́gbẹ̀ẹ́ yín ti ṣe. Ẹnìkan Ọlọ́run sàánú.
2: Ó ti yá oṣù pàtí.
0: Ọlọ́run abá. But kò sọ padà bá disappointment pàdé.
2: Ojú náà ò tí. Ìgbà tó yá lẹ́yìn pàtí, ọkàn rẹ̀ ò balẹ̀.
0: Jésù, ẹ bá ń kíta Áfíríkà dáadáa.
2: Ọkàn rẹ̀ ò balẹ̀.
0: Ẹ bá ń kíta Áfíríkà dáadáa.
2: Ó dá ká máa yáwó.
0: Ó dàbọ̀.

Come on. Bákan náà ni Rashidi Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sagbátẹrù 32

Ẹ má gbégbó ẹ̀wọ̀n tó ra wà nù bù àwà precious. Bọ́ọ̀lù ti ṣe ń lọ lágbo ní ìkànnì 32 FM. Ẹ jẹ́ àjọ máa lọ. Ọ̀rẹ́ àjẹ́ ń tiẹ̀ sáré kọ́.

0: 32 FM ẹ ti mọ pé tọdún bá ti ń parí bá bá ti ń gà kan sí fún yín amla first láṣẹ lé oṣù tó kọjá bẹ́ẹ̀ ṣe sàmùsà ń gùdù wa september àwọn àtúnṣe kí ni a tún lọ lé a tún wá gbé nǹkan mú tuntun wọlé ní oṣù òmìnira àwa àti yín òmìnira ayọ̀ òmìnira àdùnnú òmìnira àlàáfíà ẹ jẹ́ wá jọ gbádùn ẹ̀ laughter first ni oṣù pátá wa ẹ mọ̀ pọ́ dọdún ni mo wáyé ti 2026 yìí tún máa wáyé race course ládámásígbà ibẹ̀ ń gangan lójú odù sunday àkọ́kọ́ nínú oṣù kẹwàá october 1st 2026 october 4th ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2026 laughter fest ó tún máa wáyé o ládámásígbà ń bàdàn tètè lọ máàkì kàlẹ́ndà rẹ tètè lọ sáku déètì yẹ torí pé kò gbọdọ̀ síbi tá a fẹ́ wà race course ládámásígbà la gbọdọ̀ ti wá ganu sí torí wípé nǹkan tá a tún fẹ́ fún yín lónìí ọbọ̀ orin gangan kingi kingi kọ́ngẹ̀kẹ́ngẹ̀ king doctor saheed òṣùpá àtàwọn sàábé rẹ̀ àwọn idiria ló mà àwọn alani messiah àwọn perfect àwọn rapping daddy àwọn mc parke àwọn bàbá wa mc obama amúnú yín dùn wá tún dá yín lára yá tó bá ti di ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹwàá ní race course ládámásígbà a gbọ́dọ̀ níbi tá a fẹ́ lọ o 3 unit course ìdí a gbọ́dọ̀ gbégbó rẹ̀ 32 FM kò lówó wọlé nú o ẹ máa bọ̀ ẹ jájọ jayé lúra ẹ máa bọ̀ ẹ jájọ ṣe fàájì ẹ máa bọ̀ ẹ jájọ fúnra wa nísìyà òṣùpá tí wọn á dé ó máa kọrin dé òṣùpá tí máa dé ó máa kọlùdé òṣùpá máa wá ó máa fín láwọn àlùjọ lóríṣiríṣi. Ẹ tètè lọ mọ sign dancing su yín o ẹ lọ mọ polish. Orí pé ẹ lẹ́ẹ̀fẹ́ tó bẹ̀rẹ̀. Ìgbà tí the king doctor Saheed Òṣùpá. Àwọn bà mí. Ilé akíbọ̀dé lè jìnlẹ̀. Bàbá mi nu àwọn grandpa nínú entertainment. Àwọn legendary. Gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́ ní ìkànnì 32 FM. Lẹ́mọ bá pàdé o. Ilé ṣe.
1: Ẹni tó fọgbọ́n jáyé ló máa ń padà
0: jọ. Owó bẹ́ẹ̀ ṣe máa ń fẹ́ wọn. Ó náà lájọ máa fẹ́ síra wa létí. Ẹjọ́ dọjọ́ náà nà. Ẹ mọ gúdúgúdú abẹ́yìn plenty plenty ilé ọmọ ilé o.
1: Ariwo kan rẹ o. Ariwo kan.
0: Ó dá mú.
1: Ẹnu ṣe owó lábílẹ̀ ṣe.
0: Ẹni. Ẹyá lọ́mọ wò mí lójú òpó Facebook kàn ní 32 FM.

ejama se bo die die ta ba ti se tawon jensi tan a bo si odo awon mi igboro tititi afa bawo ni igboro ti mi lale yi ara won nkan to mi lose ta lo to murayo o wa bado o de interview opolopo awon eyan awon otokululu gbọ́n lọ gbẹ́nu sí mike straight àtẹn tó ń gbẹ́nu èèyàn sí mike ń gangan gbẹ́nu sí mike fúnra rẹ̀ àmọ́ díẹ̀ díẹ̀ nú àwọn gbogbo àwọn nǹkan tá a mọ̀ adẹ̀ tó lóore ọ̀fẹ́ àti mọ̀ sí adéṣọlá priceless manager iléeṣẹ́ wa ẹ bá wa like ẹ bá wa love ẹ bá wa share ẹ ẹ da love gidi bò ẹ jẹ́ ayé ń mọ̀ yìí pé lóòótọ́ ti dé o. Attention, attention, attention. Say ti duro nbe. Oro kan wa ta tun jo yewo lale oni jare.

ṣe ti wọlé abẹ ṣe ń pàrà àrò etí ilé kiri ẹlòmíín ṣe kò yọ lista àràtà ló sì páàkì sí junction ló parí gbogbo àwọn kọ́ pátápátá ẹ kó ti yé yín ẹ̀lò àwọn aṣọ ọlọ́la wọn. Hola. Matters si o le attend si to ba dele

Kí la máa ń pè kí nìyẹn náà o. Olamide ẹ̀yìn ṣì kéré ó lè mọ̀. Mọ̀ ń ta sùúrù abáyé ni. Oríṣiríṣi ọlọ́run ló mọ tẹ́fi ṣe kí ó máa ń dùn báyìí, a máa ń jẹ́ ni. Àbí ká máa lá gbogbo àwọn àwọ̀ àpọ́n. Kí la ń pè kí nìyẹn náà jàre. Manager wọ ọtún ṣé wọ ọyẹ kí wọ ti dáyé ńgbà. Ọmọ ń ta àwọn tí ń tẹ lẹ́kùtì ẹran wọn tún gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí. Kìíní yẹn báyìí wọn mọ́tá fi ń ṣe bí ìṣúgbó máa ń dùn. Wọ́n ti wá da kọ́lọ́ ayé sí báyìí. Ìṣàmọ́jẹ́ náà dé pé blue ló mú ẹ̀hán rẹ̀ ó blue. Ẹbí red ló mú àwọn rẹ̀ ó red. Wọ́n ló mọ tá a ọmọ àti jẹ̀jẹ̀ kújẹ láyé yìí. Òun rántí ìkíní yìí tí o. Olumide Sanni ó ní wisdom. Bamidele Ejile, welcome to Ale Bubble, more wisdom and divine uplift. Loruko Jesu, shalom. Olusho Sanni Olumide, agba pepe. Agba pepe, nki agba pepe. Abisola Lawal. Ni lati Moniya Express. Ẹyin tèmi ní Moniya ẹkú aráfẹ́ra pọ̀ rẹ̀ wá. Lú ọmọ Moniya ni ojúlówó ọmọ ní Moniya ni. Ọláìwọlá Ọlálékan.

Àgbà translator ni ilé kan. Tó bá gbé ìròyìn kalẹ̀, ẹ fẹ́ gbọ́. Ó wà pẹ̀lú iléeṣẹ́ Radio Nigeria. Amúlùdùn tẹ́lẹ̀ kí

0: ó ti di RIP náà nìyẹn. Rest in peace. Níwájú orúkọ rẹ̀ a mọ̀ bá fi léètì sí báyìí. Ọlọ́run jọ̀ọ́ bá wa ṣe mọ bẹ́ẹ̀ o. Bá wa ṣe mọ bẹ́ẹ̀. Wọ́n jẹ́ àtún rí àyọkúmọ́ láàrin wa. Wọ́n jẹ́ àgbúrò o. Kú ẹnìkan kan ká sì mọ yín nílé. Ká mọ̀ sunkún. This is my own tribute to Olaleko Audrey Olaiwala. Gbẹ̀yẹ̀wà ní àdúgbò Mọ́níyà. Ẹ̀kú aráfẹ́ra ku èèyàn wa. Iléeṣẹ́ rédíò Zongba FM Rédíò Nàìjíríà, ẹ̀kú aráfẹ́ra ku èèyàn wa. Tí bàbá aláwo bá kú, bàbá aláwo ẹgbẹ́ ẹ̀ náà wọ́n sì pa fún.
1: Lójú àgbájé lọ́la tí wọ́n sì tún sẹ́yìn. I just wanna say thank you to our music lovers.
0: Tí àwọn èèyàn ńláńlá bá lọ, àwọn èèyàn ńláńlá náà ni wọ́n ṣe kíni wọ́n ṣe lédè lẹ́yìn rẹ̀.
1: Oṣù ká, I just wanna say.
0: Tóníròyìn bá wá lọ, àwọn oníròyìn náà lọ.

0: Umon Aisha Sulaiman, thank you. Adewuyi Olawale Matthew, thank you so much. Abalaji Bukola Miriam, thank you so much. Afolabi Yusuf Forem, Detroya, Detroya Global. Mo kan lava ni ati ya si be yen ni toro to tori igbo to npoju gba eni owe lo npa fun ni ka se daada ni awon kan wa won do bi wa papo ni a ri won mo le ni a si gburo won a si gbere won mo apa file won de ni waju olohun awon kan wa kan te pe won kun won a kan ni na pade ni da ba to do pade ta kara la wa kira ah o tojo meta bo ni gbogbo nkan kan awon mo family a to fi ra wale a tu le mo ira mo ta ye o fi pare e mo yi pe bọlọrun se da wa onikaluku wa o kan da wa sile aye ni for purpose different purposes awon da awon kan lati se daada ni ko si ogbon to fe da si won ti mo se daada nti won ni a si da awon kan kan daju ni even kan won ni just common 5 naira won tun daju pelu 5 naira en eyin o le suku ebi legbe won ki won dide pe ah 5 ti mo ni yobo nti won mo tu nbe won le fi 500 toro ninu 5 ta pe won ni 5000 le wa buyan 500 won le se tori a da won mo be awon kan de da de bi pe ninu 5000 ti won ni won ready lati bu won ni 4000 tori won gbagbo ninu olodun pe ba won ba tin gbese mi bayi another money o hadi pelu 1000 to nbe lowo awon ni ba se da awon kan ni awon kan o fi se ka won mo ebun fifun yan ni ki wa ni awon nu ale aye ohun maya kokoko fun aye to je pe ijo ta ba ti ku nbe bayi gbogbo nkan wa ti ku ka ni moto merin moto yen won ni moto oku ni yen mo gbe eni a o ẹgbọ́ mi tí ẹ fẹ́ ìyàwó èèyàn lè ní mí o tí ẹ fẹ́ rí ẹ lọ tájà rí ẹ lọ pa àwọn ará géètì ẹ jẹ́ mú wá sá àwọn ìyẹn ìṣàkúṣà lẹ́lẹ́ran sá ni ó lè ní ẹwọ́ ẹ̀ta sí kánò ẹ̀ta sí ilé haúsá jẹ́mí tí ẹ fẹ́ pàdé ẹ̀ náà.
1: ohun tó ṣe kókó tó ṣe pàtàkì ni kíkú ṣàkàṣẹ rere mọ wà lọwọ lọjọ tí mo bá dé.
0: ẹ wo gbogbo àwọn nǹkan ọ̀hún nílé ayé ọ̀hún bẹ́lómi ìbájìlá yóò ní kọ́bọ̀ ògbóhùn jí bọ̀ torí bó ṣì wà lókè ìpẹ́ ó nírètí pé nǹkan kan ń bọ̀ wá lọ́dọ̀ ọ̀hún tí wọ́n aláyé ayé ọ̀hún tó àwọn sáré gílagílá ara nù kiri sáré kiri dànù dànù. ẹ bá mi ṣe ètò yìí lórí facebook 32fm 94.9 ẹ bá jẹ́ yìí pé délé akínbọ̀dé ìjìnlẹ̀ lọ́wọ́ yín tẹ̀ lórí facebook ẹ bá mi ṣe ààrẹ lórí tiktok àtọ́nàrí bí ìjìnlẹ̀ wà ní ẹ bá mi ṣe ààrẹ náà.
1: iwájú
0: ọ̀rọ̀ kan tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ lórí ètò kí n tó ṣàyàbá ẹ̀ kí n tó rántí ẹni mi tó lọ ọ̀làlẹ́kan country ọ̀làwọ̀lá ó náà ni mò ń bí léèrè yìí pé wardrobe yín tó wà precious yín yẹn ìjọ wo lẹ ti tu last ìjọ wo lẹ ti tiẹ̀ ti yẹ̀ wò ẹ̀ ti

ìbọ̀rọ̀ ogun la sọ níjẹ́jọ́ lẹ́ni à ń sọ̀rọ̀ àwọn ohun tá a nígan lójú ayé ara wa ṣá ń ṣe àmúlò rẹ̀ ajé kàbírù jaláru gbogbo ivory coast yóò ní tiọ́ bàbá yìí.

0: Hello.
1: Hello, ẹkú ètò.
0: Ètò ni o, bàbá.
1: Master ló sọ̀rọ̀ láti Atẹ́ndà.
0: Master.
1: Master láti Atẹ́ndà.
0: Master break ni o jẹ́ o.
1: Ẹkú ọ̀rùn ni ẹtí lé tán.
0: O ga o, o ga o.
1: Yóò jẹ́ ìṣẹ́ra wọn.
0: Àmì o, àmì o, àmì.
1: Ọlọ́run bá sọ gbogbo àní ẹ̀rẹ́ tó filẹ̀ o.
0: Àmì. Ami. Ami o, ami o, ami o, ami o, ami o. Ese o master. Data tender. Break master.

0: ẹnì kan ti rán mi létí kíní yẹn o bro kọ́ yìí gan ronú lọ látàárọ̀ ni wọ́n ní kíní tí mò ń bèrè yẹn tàbátàbá ló kọrin la máa ń pè nígbà yẹn o tàbátàbá ah ìmọ̀ ń dùn báyìí mo like color kan báyìí color yẹn máa ń dà bí purple color red wà pink dáwọn obìnrin like yẹn wà kò sí black white yẹn wà wọ́n máa ń ṣe báyìí wọ́n máa bí ṣúgà náà máa fi ń ṣe yóò máa ń dì báyìí. simple àtóyè bí ọpọ yẹmi thank you so much for remind me àwọn nǹkan tó ti lọ tẹ́lẹ̀ ta kàn máa ń ra wa létí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ara àwọn ìjẹkújẹ tọ́mi kí mọ̀ ń jẹun skul ni wọ́n fún wa lówó nígbà bá ti jẹun lébi wọ́n tún fún wa lówó bá ti dẹnu géètì skul àwọn ọmọ ti máa ń tò báyìí ni wọ́n tò ni wọ́n bóyá máa ń tò ẹnu géètì wọ́n máa ń wà bẹ́ẹ̀ làwọn bàbá ọdẹ yóò máa lé wọn líle ẹrọ ẹ sún ẹyìn ìrọ ni o wọ́n bá ti fún bàbá náà gúgúrú àtẹ̀pà náà mo ti ní ẹsùn ẹyìn lẹ́ẹ̀kan ẹ̀sùn ẹyìn nígbà bá dọ́dọ̀ yín ìrọ ni wọ́n ń pa o.
1: Hello.
0: Ẹyìn
1: ẹ̀mẹ́ ìkànnà àṣà.
0: Ìkànnà àṣà wà mo yẹ ìyẹn ìyún tiẹ̀.
1: Ẹ̀bẹ̀ máa mú un gbà
0: mí. Mo ní mo kí la mú tán.
1: Ẹ bá ti mu tàbátàbà di tán ẹ tún mú ìkànnà àṣà.
0: Ìkànnà àṣà. Elekute. Ìkànnà àṣà yẹn àwa máa ń ṣèyẹn fúnra á lọ ra ṣúgà abomi sí yá dì àwa fi ìgbálẹ̀ àfi sínú pépà tá a ti ṣe ráńdì báyìí àwa dà síbẹ̀ àwa ṣe kínní ẹ̀ rà. Tó bá yẹ pé àwọn òbí wa mọ̀ bá jẹjẹ kújẹ ẹ wọ́n gbú wa lọ sí hospital kí wọ́n bá wa fọ àwọn ìfun wa kí wọ́n bá wa fọ gbogbo ẹ̀. Àwọn tó kúkú tó ń jẹ wà ní tòsí skul àárín lọ bí olóúnjẹ bí ò jẹ kú jẹun lásàmọ ranjú lọ àgbàdo àtàgbọn. Àǹtí àmáká ni mò ń gbé wá sùn wá ń gbà náà àǹtí ń pupa dé ẹ̀ báyìí wọ́n ti darúgbó báyìí àǹtí àmáká.

0: simple atoyebi opoyemi thank you money ola mi 005 ti join wa lori TikTok thank you oba thank you for joining us akin aye sora bro mi dada ojo ni ti o ko ni se o ba se ka ko ma ye ti a gbo fi ko gan ala o mo ni ti ra lori mi ti ra orin ti mo ba se 0906 2009 49 how far bawo ni wardrobe yin ijo wo le ti tu kan le wo orin ti o te ti e ti si wo o ku le ti ko ya awon aso kan wa ti o wulo mo be yen ba tun gberu e sorun ni isin ajale igboyan ladugo telomi ba gba won se ni sorun kan sorun ba ya agun e mo pe se ni yo rita ni ayo loru ile mo na oko ni mi ninu e wa wo susu se ke wa lo wo awon aso sunsun sunsun e ma wa aso sunsun sorun kan bayi awon ye igbo lilo orin salaye e wa gbe orun ladugo mo boya ma yi o mo to nlo hello yes sir
1: sir oruko ni ati lawan abdurani mama lawan abdurani
0: lati
1: mokola ni ni bada
0: e ka bo si bi o
1: e ku ara pe ra ku eyin ni sir
0: e si sir
1: Ọlọ́run bá fúnjọ ọ́.
0: Amina yálà o.
1: Ọ̀rọ̀ kú kó lágbára pọ̀. Ọ̀rọ̀ kú kí n bá gbọ́rọ̀ kú ẹkún sì máa dùn ní. Bàbá ẹ sọ fún ṣeré kó máa ṣe lọ. Ìkàsìkà ọmọra síkà. Ọjọ́ kan á jáde láyé.
0: Bẹ́ẹ̀ni o, dandan ni.
1: Yóò kú nípa kan wá pátápátá láǹkú. Tí ò ní sẹ́kù ẹni kọ̀ọ̀kan mọ́ ní ilé ayé yìí.
0: Àkíkà.
1: Kí láti wá láti làwọn ayé mọ́ yà fún.
0: Àbí.
1: Orí kí la fẹ́ dààmú ayé fún.
0: Ìwọ ń wàhálà gan.
1: Kí là ń dààmú ayé fún. Bàbá ọ̀rọ̀ kú ó lágbára gan o.
0: Gan kò sẹ́ni tí ó mọ̀.
1: Ikú lágbára o.
0: Ikú lépọ̀ máa lè ní.
1: Ó bá sọ fún o. Ẹ bá sọ fún ṣe bí o ó jáwọ́ nú ẹ̀.
0: O lẹ́yìn náà ti ń sọ fúnra yín yẹn, òun náà gbọ́. O náà lẹ́yìn náà sọ ẹ ní. Bẹ́ẹ̀ ṣe ń sọ lòun náà gbọ́.
1: Tẹ̀fí àláwò yẹn, tẹ bá ń gbọ́ tí bàbá yẹn ń sọ náà. Ọ̀rọ̀ Nàìjíríà yìí ó ti kúrò ní pé kí tóbi lọ́nà o. Kí ọmọ ogójì ọdún, ogún méjì ọdún kó má mọ̀ tó fẹ́ gbé ọ̀rọ̀ ilé ayé ẹ̀gbà.
0: Àbí ọmọ 40 years.
1: Látàrí àìrójú àráyè tó ń bá kiri lórílẹ̀‐èdè Nàìjíríà.
0: Ọmọ 40 years mi ò tí ì márì tó jóbin tí kàn ń wò pé bóòrùn ti fẹ́ bẹ̀rẹ̀
1: báyìí. Sísẹ́mù Nàìjíríà ó ti láti lẹ́nu o.
0: Ọlọ́run bá wa yanjú ẹ̀.
1: Ọlọ́run nìkan ló lè sànú wa bàbá ikú ètò.
0: Ẹ ṣé o láti Mọ́kọ́lá. Èmi ò dàgbà kí má lábẹ́ ọmọdé kúnlé. Ó tó ijọ́ mẹ́ta tí mo ti gbóhùn ún à ń bà lé Ọládébó Àyìndé. Ṣé ó sí? Tó jọ́ mẹ́ta tí mo ti gbóhùn ún ẹ̀. Hello.
2: Ẹ̀mọ̀ṣẹ́ ni wọ́n yọ̀
0: sí. Àwọn ẹ̀ ló ṣé èyí tí ń lo ẹni lọ́ọ́ ni.
2: Ẹlọ́run
0: ní jẹ́mi ó ní lọ́wọ́. Ẹ bá mú rú ẹ̀dọ́ràn yẹn, wọ́n ó dá yẹn jó. Wọ́n ó dá yẹn jókòó lọ́rùn yẹn ni. Ẹ sá jókòó náà kọ́ sọ́mọ́. Dàmásì ń bẹ lọ́wọ́ yín.
2: Ó wà lọ́wọ́ wa.
0: Ẹ ya kó fún dákin náà kó bá yín fọ́.
2: A lè lò máa fi pamọ́
0: ni. Àti àdúgbò yìí, ọ̀rọ̀ rẹ̀ le. Àwọn sí ni wọ́n yàn sí. Ẹ bá mú dọ́ràn yẹn pé tó ẹ búrókì o. Wọ́n ní ẹ sá mú lọ ẹ jókòó kọ́sọ́ bá yín bẹ́ẹ̀. Ó yíde lọ. Ìbẹ̀rù lu ọ jẹra sí. Wọ́n ní ẹ sá mú lọ ná kọ́sọ́ bá ti yín gangan fẹ́ẹ̀ dé. Ṣé ara wà wá o? Kò sí ṣé ń jìtá fèrè alẹ́ olówó yín fẹ́ẹ̀ dé. Ẹ máa ní wọ́n èdè ni after 3 years wọ́n ní àwọn fẹ́ẹ̀ dé. Bó o ṣe wọ́n bá yín romi. Wọ́n á fi nǹkan kan ẹlẹ́rìí dòdò wọn á fa àmàlà gan lọ. Ẹ bá sì nírú yẹn ń lé tí ò tí ì lọ dà síbì kan ń tẹrẹ ẹ jẹ. Nígbà tí ẹ sáwọn góòlù àtijọ́ kan báyìí tí mo wo kìpìrì yẹn. Bẹ́ẹ̀ máa múrù yẹn dọ̀ràn yẹn. won mo le omu ki nbe o bra mi e se gbodo mi customer mi e se gbodo e ba won.

ọjọ́ ti lọ. Mo fẹ́ kẹ́ ẹ gbádùn ara yín dáadáa lórí ètò tá a pè ní alẹ́ bọ́bù tó jẹ́ kí n forin lẹ̀ díẹ̀. Ẹ ti bá wa ṣèdárò ẹni wa tó lọ. A ti jọ ṣèdárò rẹ̀. Ọláwọlá Kọ́dírì Ọlálékan. Agbára lọ́wọ́ Ọlọ́run kárí òní bàjẹ́. Ọlọ́ba adẹlẹ̀ fún. Yóò mú ìpẹ́ búkú lójú ẹ̀. Kọ́dírì kò lóhun ò jẹ́ mọ́ ohun ikú ló yọwọ́ ẹ̀ láwo. Ẹja àfilẹ̀ bẹ́ẹ̀. Ẹjẹ̀ wà bẹ́ẹ̀.